ọ̀nọ́tìlà kò sí ìdádúró mọ́ kò sí ìdíwọ́ mọ́ kò sí àìní mọ́ kò sí àìtó mọ́ kò tọ́ kò ṣẹ́kù ó ti tó.

fi sọ́ọ̀lù sílẹ̀, fi ṣe lóyàwó rẹ̀, òfin Júdásì sílẹ̀, níṣẹ́ lọ́kọ̀ọ́kùn sọ, Jésù, olúwa mi.

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Boost your business with Wells Radio 89.3 FM. In a competitive world of business, strategic brand and product positioning is key to growth. Don't remain unseen in the shadows. Shine a spotlight on your brand with Wells Radio 89.3 FM today. Why Wells Radio? We are your state's number one family radio station. We connect with the heart of families in your state. As the smallest unit of the society, families trust Wells Radio for quality content and information. Visit us today along Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, our white and blue building just before Sharp Corner ensures your business won't go unnoticed. Advertise with us today. Call our marketing office on 0903-936-8185. Call Toby on 0803-509-3394. Are you on 0706-840-7359? Take the leap today. Let Wells Radio 89.3 FM be the megaphone for your business success. You won't regret it.
2: Fẹ́ polówó ọjà yín lórí rédíò tẹ́ ẹ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà West Radio ní kẹ́ ẹ máa bọ̀ o àfetìwà gbé ti yín lárugẹ owó owó gajara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀ iléeṣẹ́ ńláńlá àti kéékèèké ẹ̀yin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ̀ ẹ wá gbé wò ẹ jẹ́ wò ẹ jọ́ wò ẹ tọ́ wò jọ́ Ọ̀gá ni Master. Kí lẹ tún ń dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House. Ní Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, Oyo State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́ ojú kan ló wà. Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM. Kànga agbẹ́mágbẹ́.
3: Àsìkò tó yẹ ajá ẹ̀jẹ̀ ń wọmọ láyé. Káyé má ṣe dá wàhálà sí ọlápadà.
4: Lọ́ni ọmọ rẹ̀ máa milẹ̀ ilẹ̀ òní mi ọmọ rẹ̀ o. Ọba mi ọrọ̀ ọmọ tún máa rọ́ dé. Ọba mi olóhùn ẹbí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ tí òkun. Ẹni ò mọ́ ni ò mọ́ ìwà gangan ni ọlọ́wọ́ gbogbo ti yọ ọmọ rẹ̀ nínú ọ̀fìn. Ọba mi tó rántí gbogbo wa nínú ẹ̀ṣẹ̀ dédé wa. Ọba pàtàkì pàtàkì tó gbà wá lọ́wọ́ ogun tó sọ̀rọ̀ rẹ̀ ní pàtàkì níwájú ọba pàtàkì. Gbogbo ilé apariwo ògo ògo ògo ògo ògo ògo. Ọ̀sọ̀fọ́kẹ́yẹ mọ́nà bàbá alábìyẹmọ lè mí gẹ́. Ayọ̀ ló fi bẹ̀rẹ̀ ọdún yìí, ayọ̀ náà ló fi máa lò lọ tọmọtọmọ o.

onile mobode ki n to wole o aja o supa ni mi mobode olohun baba mi tori pe ewure to wole ti o bode o deran amusebo agutan to na wo lo ti o bode o deran amubosa kabiyesi olodumare olohun oba mi ibare oba mi bebebe to tin be ka yo to ma be owawa to ti wa keyan o to ma wa olohun oba mi ti o lorogun ti o loba kan ya gbo ya ju okunrin ogun oba mi owawa wa to ti wa bebebe to tin be oba to lagbara laye to lagbara lorun aditu oludumore oba mi to tobi tobi tobi ti o se gbe o fe ko se gbe o jigbine bi ateleke o gagaga orun o mo gba o gungungungun orun o gba o borun o se gba be na laye yi na o tun gba o wa forun sele o fi aye se apoti tise gbogbo aye patapata wa dabi elenga niwaju re oba mi oke kabi ese re olohun olohun oba mi ibare eru jeje tin fi eru beru leru oba mi eru jeje tin fi eru leru odo lo eru wa reru eru nsa o gbogbo won patapata nsare ojo kijo kijo abi esere olodumare olohun oba mi ibare oji kan lo kan pa opa kan ji kan lo kan ye patako ekun tin ta ni yeyeye oba mi o gbe ninja kero o si to ma bo ninja in be nikan ja o se n towo bo gbogbo ara le loju ah e se bi won lo gbe ja won omo israeli ja lojo si lo ba toju o farao alaseju atawon omo ogun re bo adagun omi pupa kabiyesi re olohun olohun oba mi ibare oba mi ako moto si kaleyin arinurode olumoran okan eyan woju olohun oba mi o ke nwo kan kabiyesi re olohun ohun to ko fi nsagbara ko ye eyan mo daye mo barun lori ni bo se debe emi o mo o mo daye mo bala lowo ni alabe to ko emi o mo se baye ga ori omi lo gbele atijo mo tin tele ile o jimo mi lese ri aye oriri lekan o kabiyesi re olohun o ta somo bi eni ta so atijo mo tin wo somo ko jalu mi lori re be ko sopo kan to fi gbero ero en ba mi o olodumare egungun lo fi ro omo sinu alaboyun alaboyun je gbigbona itun je tutu be ko debi omo nge ero en ba mi o olodumare ohun to fi sagbara ko ye eyan kabiyesi re olohun olohun oba mi ibare oba kan soso ti n fi gbogbo oba aye je iwo loba ti gbogbo oba aye yi n se kabiyesi fun oba kan soso ti n gba idobale gbogbo oba iwo lalade kan soso ti gbogbo alade aye yi si fila fun kabiyesi re olohun olohun oba mi ibare o akin ninu ile akin loju ogun arudede ola oba mi arudede ola alaafin ajobo asudede bi ojo orogojigo ekun oko oke gbolo igbani ti n pe gbogbo oro koro mi kabiyesi re olohun olohun oba mi ibare o iwo lo loju ina olowo ina oloro ina gbogbo ara re kikida ina ni oro enu egan ina ni olodumare lo je fi je wipe bo ba wu mi mo le pe o ni akoko ninu ina bo ba se tun wu mi o mo le pe o ni ekerin ninu ina ati akoko ati ekerin iwo na nina ti n ju igbe ti igba o serun kabiyesi re olohun olohun oba mi ibare o ti di majemu laarin emi ati olohun ni wipe gbogbo ogbanba ti lori ofe lati gbohun mi sori afefe olohun oba mi oke ni won koko seba fun wọ́n ṣèbà fẹ́ni tó nìbà ọba tó lẹ̀mí mi òpó tó gbé ayé mi ró àgádágodo ẹ̀mí gbogbo èèyàn oníṣe oníntì bó bá wò ó yóò sì tẹlòmíì bó bá sì tún wò ó yóò ti tẹlòmíì tí ò sì bá balẹ̀ tí ó bí léèrè kábíyèsí rẹ̀ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ̀ ó mọ̀ ti dìjẹ́jọ́ nígbà mò ń dágbére lórí ètò yìí mo ní bó bá dùn ní ká tún jọ pàdé ẹ̀yìn kọ́ yìí ọ̀rọ̀ tẹ́mi sọ láyà àjẹjọ́ mo gbìyànjú ẹ̀ wò ni àbá mo dá o ọlọ́run ọba mi òkè ló bá ń jàn lóhùn tẹ̀ ṣé kí n má tọ̀ yín
láàrin ìjẹjọ súnni ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ ìjì ló ti jà ọlọ́run ọba mi ò kẹ̀yìn ò jẹ́ kí ìjà yóò gbé wa lọ. Àwọn kan ti kú àwa kan la kù lára àwa tá a kù àwọn kan ń bẹ wọ́n ń tọrọ kó fún wọn ni lára àwa tá a kù sẹ́ àwọn kan fúnra lára tí wọ́n làwọn ń tọrọ kó fúnra wọn. Ẹ̀yin bí mi lè rè pé kí lóye tó fi rí bẹ́ẹ̀ kò yé mi náà àmọ́ mo rántí ọ̀rọ̀ ẹnu Ọlọ́run ṣebọ́ Ọlọ́run ló sọ pé òun ó ṣàánú fẹ́ni tóun ó ṣàánú fún. Ajẹ́ pé mi tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì West Radio 89.3 FM Ìṣọ̀lá àti gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé àánú la rí gbà o ṣebéwo rẹ lé ń wa lápàtà mi bí kókú ni àbẹ́ẹ̀rẹ́ àgùntàn ọ̀dẹ̀ tí ń wa lápàtà mi bí kórọ̀rùn ṣé kí n má tàn yín ìwò tọ́mọ ẹ̀dá ayé ń wo àwòdì òkè mi ni bí kó dá lápá orí ẹ̀yẹ ní kẹ́yẹ yọ o. Ọ̀tá ní dọ́mẹyẹ lókun àwọn ọmọ òtún dá lóró àwọn ọmọ òní kó lè ó wájà o àwọn ọmọ òtún ní kó ló kó lọ mú àmórí ẹyẹ ni ò pẹ́yẹ o bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mọ̀ o ó gbà pọ́npọ́ lọ́wọ́ onípọ́npọ́ òfin fọ́ọ̀mù onípọ́npọ́ lórí pòpòpò tó nípọ́npọ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ tó nípọ́npọ́ gbọ́dọ̀ gbìn kábíyèsí rẹ Ọlọ́run Ọlọ́run ọba mi ìbàrẹ́ o ló jẹ́ ní ẹgbórí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ọba Ògo fẹ́ wọlé ni o wọ́n ń bèrè pé ta ni ọba Ògo yìí olólùwà tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ni ogun àní ẹgbẹ́ orí yìí sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé o ọba Ògo fẹ́ wọlé ni ta lọba Ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà lọba Ògo tọ́ mo kí yín nílé lóko lẹ́yìn òdì ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé lóòrọ̀ ọ̀tún ní. Mo kọ́mọdé ò mo kágbàlagbà mo kóyunnú mo kí àṣẹ ẹ̀dí mo kí gbogbo ládéládé ẹ̀yìn ọrùn ìlẹ̀kẹ̀ ẹ̀yìn ọ̀tọ̀kùnlé ìlú pátápátá mo ṣe yín pẹ̀lẹ́ o torí pé àdáṣe ní ìhùnmọ̀ ìbà ò ní ìhùnmọ̀ láéláé o tọ́ àtún ti dé lóòrọ̀ ọ̀tún ní òní ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 2026. Adé o abalẹ̀ bí àràǹdẹ̀dẹ̀ sórí ètò yín gbàgede òṣèlú òní ó gbòde kan báyìí ní ìkànnì West Radio 89.3 FM èyí ò abami sọ fún ẹyẹlé kó tètè lọ sọ fún toko káàdánù ò gbọ́ kò náà ó rò fún ọbẹ̀ onílé apá ọ̀tún èyí ò abami ké sónílé apá òṣè tọ̀ ẹjá jọ rìnrìn àjò òṣèlú orílẹ̀-èdè nàìjíríà tá a wà yìí o arọ gbólò bí ẹni rọ góòlù yín náà ló dé yìí ọmọ ìyá àdúrà ní kọlẹ̀kùn yín ni kòkòkò ìjẹ́ lórúkọ gbogbo àwọn tájọ mú ètò ọ̀hún wá ṣe ìtìgbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí àwọn ọlọ́gàá ọlọ́gàá ní abala ẹ̀ka kọ̀ọ̀kan stephen ọmọ ìkè láti làǹlátẹ̀ tiuntun bí ọjọ́ ọ̀nẹ̀ ọmọ wọn nílùú ìbàràpá bó tilẹ̀ jẹ́ pé kò mọ́lé kò rògbò délé rí gan rògbò mọ́lé tọ́ ó ń lọ lọ́wọ́ bọ́tìn fún sáà tá a wà yìí àti gbogbo àwọn tájọ máa kọ́ ọmọ lùbọ́ tájọ máa dọpọlọpọ̀ lórí ètò tòní tí ó fi máa lọ ní ṣerere wẹ́rẹ̀ẹ̀rẹ̀ bá a ṣe kọ̀wé ẹ̀ lórúkọ.

0: ìlú ọlọ́rọ̀. Bẹ́ẹ̀ bá dé ìlú yìí, Ọlọ́run mọ̀ fi òróró ajé ó fi jíǹkì wọn wípé àní ẹ ṣáà gbà. Ẹ̀yin mo fún yín òróró ajé tí mo sì ń sọ yìí inú ilẹ̀ ní tí ń sun o. Ṣé ẹ fẹ́ gbòótọ́ ọ̀rọ̀? Àtijọ́ tí òróró ajé yìí ti ń sun nínú ilẹ̀ kò gbẹ́rí. Àmọ́ ṣé kí n má tàn yín? Kàkà kó sàn lára ìyá arábí yìí. Ẹ yóò wá rí oyè tó fi bí gbogbo ọmọ. Kàkà kí wọ́n máa gbádùn. Ìyá ni wọ́n ń jẹ ní pọ̀mọ̀pọ̀mọ̀ bí ètè. Ọmọ aláṣọ wọn Àkísà ní wọ̀ ọ́ kiri ìgboro. Ọmọ ẹlẹ́ran wọn Egungun ní fi gbogbo ọjọ́ ayé jẹ o ní ìlú Arìrì mọ́ ṣe. Bẹ́ẹ̀ bá tún wá rí àwọn ohun àlùmọ́ọ́nì ilẹ̀ tọ́lọ́run fi jíǹkì wọn ní ìlú yìí, mélòó a la fẹ́ kà nínú eyín arábí yìí? Ta gan wọn a ṣẹ̀ nílùú yìí o tí ò dáríjì wọn? Kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ta ni wọ́n gbé nílùú Arìrì mọ́ ṣe? Ẹran àgùntàn ta ni wọ́n gbà? Ta lọ dájú ọ̀hún tí ń fìyà jẹ wọn o? Tọ́ ọba ọlọ́jọ́ òní, ọba tí ń rẹ mọ lẹ́kún, olùgbèjà aláìlẹ́nìkan, ọkọ àwọn opó. Dákun, báwa bojú àánú wo ọ̀rọ̀ ìlú Arìrì mọ́ ṣe? Ọlọ́run ọba mi òkè, ó yẹ́ àwo àwọn orí gbígbẹ yìí tí wọ́n ń fi ìgbà gbogbo sọkún? Lọ́wọ́ ọba Arìníṣe ni, lọ́wọ́ àwọn ìjòyè afàìmọ́niṣe ni, àti àwọn bálẹ̀ àṣenìtán báni dárò. Àwọn tí wọ́n fi ẹ̀tọ́ wọn dùn wọ́n ní ìlú Arìrì mọ́ ṣe, òyò àgbẹ̀kùn wọn kó o sì bá mi pa wọ́n lẹ́rìn ayọ̀. Tó èyí làdúà mi fún wọn nílùú Arìrì mọ́ ṣe o. Mo tẹ́kọ̀ létí Nàìjíríà yà ọ fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ó di rẹrẹ mú. Ṣèbí olóyè lẹ́kàn sán ní gbogbo ìgbà bá ti ń sọ̀rọ̀ ìlú Arìrì mọ́ ṣe. Ẹ̀rín wọn máa ń fi mí rìn pé ìwọ ọkùnrin yìí asáà ti sọ fún ọ wípé máa bọ̀ ní Nàìjíríà. Nàìjíríà ó ti dẹrùn báyìí o, ìrẹsì ó ti já wálẹ̀, epo bẹntiró ó ti já wálẹ̀, iná mọ̀nàmọ́ná iná ọba àwọn ń bu ògiri ilé kaná báyìí, nínú ọ̀hún ṣe ń fẹ̀yìn kẹ̀kẹ̀kẹ̀. Kódà wọn ni àwọn ti yọ̀ǹda fáwọn káwọn máa ń lo náà fẹ́. Mo ní Nàìjíríà náà ìgbẹ̀mí fi kó Nàìjíríà kò rí báhùn. Ọlọ́run ti dé tọ́ nígbà mo sì ń bọ̀ èmi náà ó pé ìyá ìsomi ọbẹ̀ Ọlọ́run mọ́ jà jìyà bóyá wá bí sakasaka ẹbí jọ sí Ghana must go ni wọ́n ń lò. Èmi náà ní bóyá wá Nàìjíríà must come. Mo kó àwọn ẹrù mi sí mo dé sí yín lọ́rùn olóyè lẹ́kàn sán ní ẹ̀kaàárọ̀.
1: Ẹ̀kaàárọ̀ bàbá.
0: Ṣé àwọn ẹrù tí mo ti ẹ̀kọ́ wá yìí náà kí n kọ́kọ́ lọ kó sẹ́yìn bùtù àbìdí gàgàrà yín? Ẹlẹ́nu Pentecost lẹ́mọ̀ tí ẹgbẹ̀ wá lónìí ẹgbẹ̀ àbìdí gàgàrà wá ẹlẹ́nu Pentecost àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ mọ́ lẹ́hùn. Mo rí mo káwọ́ mọ́ rí mo ní Ọlọ́run ọba mi òkè. Kẹ́tẹ́kẹ́tẹ́ Balaamu mi. Ó pé mi bàjẹ́.
1: Kẹ́tẹ́kẹ́tẹ́ tí ò lè po. Èyí tó ń lo epo náà jẹ́ báyìí jẹ̀gbọ́n ni o. Èyí tí ò lè po yẹn á pè yín kẹ́ẹ̀dúró sórí ẹ̀rọ.
0: Ẹ̀mọ̀ pé kẹ́tẹ́kẹ́tẹ́ Balaamu ń gbà mí kì í dá mi lóhùn.
1: Ẹ̀gúnṣẹ́ kẹ́ẹ̀dúró.
0: Yóò lọ ń lọ.
1: Ẹ jọ bàbá ẹ jẹ́ kí n gba ẹnu àwọn Nàìjíríà béèrè ìbéèrè kan lọ́wọ́ yín.
0: Ọ̀kẹ́.
1: Ẹ jọ ṣọ́dọ̀ wà làárẹ̀ yín wa. Ọ̀dọ̀ ṣọ́dọ̀ yín ni ààrẹ ti wá wà. Ẹ jọ.
0: Ààrẹ ìwò.
1: Ààrẹ orílẹ̀-èdè tiwa Nàìjíríà.
0: Àwẹ̀ ò láàrẹ̀, àláàrẹ̀ ọba lání.
1: Mi ló wá jọba lọ́dọ̀ yín, mo kàn ń béèrè pé ṣé ààrẹ ìlú tiwa ni? Wọ́n ní kí n béèrè bóyá.
0: Ààrẹ yín ẹ̀ ráàrẹ̀ yín.
1: Ààrẹ rẹ̀ wa.
0: Kí ló dé?
1: Àwa lérò pé ọba ti yẹ kí ó wà ní UN lọ́wọ́lọ́wọ́ báyìí. United Nations General Assembly. Eko ba ti yin wa nbe. Tori awon oba ni o are ni urugbu e kaakiri agba laye gbogbo wa ni UN lowo lowo e.
0: Oba
1: to are ti ti wa o.
0: Oba oba oba ti wa ti wo gbalẹ lo.
1: O ti wa
0: o wo gbalẹ. Oba ti a wo gbalẹ nilo arere mo se. Nga mo bere lowo.
1: E boya are ti wa wa sinwo gbalẹ tori ko ye mi.
0: Sa are ti yin o sin le ni.
1: Are to jo. Won so fun wa be are wa lo si ile Gẹ̀ẹ́sì.
0: Gẹ̀ẹ́sì se tori yin.
1: Ah, ele ise tori wa won ba re gba fe lo ni pe holiday na pe
0: are gba fe lo awon na fe sin mi ni
1: are isu ku ta se ta ku ta kun
0: are isu ku ta
1: leyin ti are ba awon Nigeria de
0: se bi eyin na le ni ma bo pe gbogbo nkan ti derun
1: o na mo so se leyin
0: se o wa ye ka re o lo sin mi
1: bi leyin je ta ku ta kun ta re ti se lero wa are lo sin mi be ni
0: are lo
1: leyin aduru se ta ku ta kun ta won ti se
0: ba
1: ba wa je
0: se n te wan so ni isin ni pe are yin o sin le
1: o sin le
0: oba ti wa ke lo baun be ba wo gbalẹ gan igbalẹ inu ilu ni
1: ara igbalẹ le yi igbalẹ igbalẹ France ni
0: se lu yin o da ni eyin o le si mi nu ye
1: a bo le so ni ju nkan ta wa kan mo ni be se so bo ba ti yin ta fe lo sin mi gan orile de ti yin lo tin sin mi
0: ilu ni awo orile de
1: yin lo tin sin mi awo are ko to ku ka kire gbe laye na orile de ti won ilu won na tin sin mi ba are ti wa fe sin mi are ti wa ko gba UK lo láti UK ààrẹ wa lọ sí France. France yẹn kan ti láti ọ̀sẹ̀ tó lọ láwọn tó fọ́sẹ̀ kan kan. Àwa ń yọ gbọ́ fúrifúri pé ó ṣeé ṣe kí wọ́n dé sílùú Èkó lọ́la. Kan tún lọ̀sẹ̀ kan nílùú Èkó kan tó kọrí Sàbújá. Nǹkan ti.
0: Ẹdọ ẹdọ ọba ti wa. Nítorí ní ìlú tíà a ní àwọn ìletò sí ìletò aláwọn abúlé. Tọ́ba wa bá fẹ́ sinmi ìgbà míì. Tọ́ba wo ni pé o lè lọ sí bóyá bíi abúlé.
1: Lábẹ́ ìlú
0: yín náà. Nínú ìlú wa náà ni o.
1: Irúkọ tẹ̀ yín sọ yẹn ni pé kí ààrẹ kúrò Lábújá báyìí. Bẹ́ẹ̀ ká rẹ̀ wá sí Kogo sí Lekiti. Ààrẹ lọ sí Ògùdù
0: Ranji. Ọba ti wọ́ ọba ti ẹ̀ lọ. Ẹ jẹ́ ń fi bí Nàìjíríà yín ṣàkàwé níṣẹ́. Àwọn ìlú kan bẹ tó ṣe pé ní Nàìjíríà yìí ó ṣe dáadáa.
1: Oníkìmí.
0: Báàrẹ̀ ti ọba ti a tó ń bá fẹ́ lọ sinmi ń tiẹ̀. Àwọn ìlú tí ó ṣe dáadáa ni ó lọ láti lè jẹ́ kó yẹ wa wípé ẹ̀mí náà wà pẹ̀lú
1: yín o. A sì ti yín mọ́
0: o. Nígbà ó sì ṣe pé ọba wa náà ó ti ṣe àwọn ibìkan dáadáa ńbẹ. Ebi kan pa àwọn èèyàn ni.
1: Ok, ebi pa àwọn èèyàn bọ̀ ọ́ ti ṣàmì kan
0: dáadáa
1: kíra yín kúrò rẹ̀. Ní ọ̀dọ̀ tiwa, àwa níbi tá a lè lò tó ti gba fẹ́ dáadáa. Àwọn resort tó lágbára wà Lẹ́kọ̀ọ́, àwọn àdè rivers, àdè ram tó yẹ pé kò fi rárá lórúkọ tó gbé táwọn tẹ̀kọ́ yẹn. Irú Hold Oyo National Park yẹn, wọ́n ní láti ṣe fàájì ń bẹ̀, ààrẹ rẹ̀ wá ń bẹ̀. Yankari Games Reserve, ààrẹ rẹ̀ wá lọ sí UK. Láti UK ó gbàgbé lọ sí France. Ìjẹ́ á mọ nǹkan tó ṣe pàtàkì jù tó dùn mí gan-an ọ̀rọ̀ yìí.
0: Ó yẹ sáwò.
1: Ibi tí ààrẹ wa lọ láti wọ́n bọ́ sí UK láti UK wọ́n sí France. Ìjẹ́ yìí mọ̀ pé àwọn olórí ìlú méjèèjì yẹn àwọn gan lọ sí ìpàgọ́ àwọn olórí orílẹ̀-èdè káàkiri àgbáláyé tó ṣẹlẹ̀ ní United Nations headquarters ní New York, America.
0: Kò yé mi o. Ibi ààrẹ yín lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn lórí orílẹ̀-èdè bẹ̀rẹ̀
1: kò sí mi. Àwọn fi ààrẹ lẹ́ǹlé. Ààrẹ ti wa wọn fi lẹ̀ sí ìlú tiwọn. Bẹ́ẹ̀ wọ́n á ṣe acting president.
0: Ok.
1: Kí ìlú tí wọ́n máa gbófo.
0: Intention ni wípé ààrẹ yín dàgẹ̀ wọ́n fi ààrẹ yín.
1: Bẹ́ẹ̀ bọ́ ìyá.
0: Bí wọ́n ṣe ṣe Nàìjíríà
1: o. Wọ́n á bá wọn ṣe bẹ́ẹ̀. Kéṣe bọ́ọ̀ ṣe Nàìjíríà wọn fẹ́ kẹ́ ṣe Nàìjíríà wọn fẹ́ kẹ́ ṣe ìlú tí wọ́n ṣe Nàìjíríà. Wọ́n kàn wò bẹ́ẹ̀.
0: Ẹ̀ ń tẹ́ fi dé ẹ̀ tí wọ́n fi délé wọ́n ti ri pé
1: ó bá sí nínú rẹ̀. Wọ́n kàn wò náà ni wípé kílé má gbófo pé pèmí lọ sí UN o.
0: Ok.
1: Ìwọ máa múlé dání.
0: Mẹ́mi ò sí lè máa délé o.
1: Ibi tí ààrẹ yín ṣe dáadáa, ẹ̀ta ààrẹ wa ṣe dáadáa dé nìyẹn lórílẹ̀ Nàìjíríà pé ààrẹ Faransé gan fi wọ́n sílẹ̀ Faransé ó lọ sí Amẹ́ríkà.
0: Ìkọ́
1: tí ó padà ó tún sì bá wọn níbẹ̀. Wọ́n ti padà lánàá sílẹ̀ rẹ̀. Ààrẹ wọ́n dẹ̀ ṣe máa ń bẹ̀.
0: Kàbí ìṣòlójú máa ń.
1: Ẹyin ara lè kú ojúmọ́ ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọlálékọ̀ọ́sẹ́ nínú kí láàárọ̀ yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ọwọ́ ẹ̀rọ la máa ń bá wọlé.
0: Àbíyọ̀
1: mo ṣe máa ń sọ òkun ìhóru káwa rúru Nàìjíríà hó lọ́wọ́ báyìí o. Téèyàn bá hó pẹ̀lú ẹ̀ wà láì wọ́n á sin ọmọ òun.
0: Téèyàn bá hó pẹ̀lú ẹ̀.
1: Wọ́n á sin ọmọ òun Nàìjíríà dẹ̀ ṣe dúró. Sẹ̀yìn ló máa yá ara ẹ̀ lọ́pọ̀lọ́.
0: Bí Nàìjíríà ṣe ń hò.
1: Téèyàn bá hó tẹ̀ lé.
0: Kéèyàn ra yín ná lẹ́yìn.
1: Nàìjíríà ò ní kú. Ó dàn ló máa.
0: Kó má bàa ru paná.
1: Bẹ́ẹ̀ni.
0: Kàbíyèsí. Ṣé mọ̀ pé tí nǹkan bá fi ń hó jù.
1: Bẹ́ẹ̀ni.
0: Yóò mọ̀ ru.
1: Pápá jùlọ ilá. Èsì ìlà bá ti ń hó. Ẹ bá fi kán sí. Ẹ yí lọlẹ̀.
0: Yóò mọ̀ ru.
1: Tẹ́ ẹ bá ti lè fi kán sí. Ẹ yí lọlẹ̀ ni. te ba fi kan si te yi lole te ba fi pari e mo ja wi laarin lo ma ku nu potu
0: apisho lo tunare
1: obo de mo ri ji ni
0: ri pe oro o fe mura won ma bala kan
1: be
0: bi se nho
1: be
0: ani bi nkan ba tin hoju o se se ko mo ru
1: be
0: bi na ba ti poju ndi re a wa gbe soro Nigeria ba ni sin
1: awon sha ise ara janu odun ti o ba de odi ko ma sanse awon to ba nbe to ba nuru e lowo lowo be ko lo ba gbe won dide daada ko para sipo sugbon awon yan ko si kiran ko rere o ni po gba o fu sinu ko to ni yan
0: abisho lo dun mare to eyi ta ku nso re eyan omo Nigeria wi pe isomo loku be ni a ni simoku ya re se ri igbagbo ti wa ni ayin ni pe Nigeria o da bi o ba si da awa fi mo pariwo re a si tun so na loni pe ajumo se gbogbo wa ni o agbajowo la fi soya ajiji owo kan ko gberu dori ibodun 2027 tin bo yi e mo tu talus ke o e ba talus ke iya ti o tele iya to mo Nigeria ti jeri ni there about talus ke eto idibo 2027 ayo
1: mo ri kiri kan lori ilujara
0: o yes awo
1: mo de ri bobu se ni pe awon Nigeria lo sa do ni mi fe daruko eni yen
0: o ya
1: sudan nigba ti won wo su teni yen so pe ikan to hun se ni pe awon kan to ti baje tetele awon kini yen lo hun tun se kan yen nigba teni kan ma fi sisi
0: ayo
1: only anti mo wo yi o oro to nso lenu e yi o pe temi bo tu pada wole o bo se se pe ke ori meji ma dawo re yin kan na kan jo pin se
0: kori meji o ma dawo re yin kan na sori meji ti dawo re yin kan bayi eyin ori mewa gan tin dawo re yin to je wi pe
1: bo se ni ni ewo de buse
0: pe awon ni ade o tele be eyan ba mo awon elomi won kan po mo eleyin bayi won le bobi won ni eyin kan lojumo o ti da afara elomi o ti e mo pe yo kan mo boje na yo mo boje ni yo mo boje ni isin awon titi nbo eyin je bi eni nbo e pa je laye ojo si e wa ri bi awon bi meta won a jo po mo eleyin won a jo re eyin kan wo tinu re ati nto ti bo ti poju
1: ko ri wa yo alaye
0: e dan so ito ye so ni wipe awon eyan ti eni reyin je mo
1: doju eni
0: ah bi to lo Nigeria nbo
1: doju eni
0: to Olorun wa ni je ori be Nigeria
1: amen
0: ko mo ba wa ri be amen nikan ko 2027 e dakun e jaya wa nbrain ni o eh won si tun mo tenu mo o e ja fi ogbon ka fi soro yi o e ma fi oro oselu e gboro oselu kale baye olofi je pe awa ma pariwo lori eto yi awa ise egbe oloselu e dakun gogbo en ba ti yo si bombo e ja gbe won sori ori scale ka won won tani o kaju e tani se ye o tani o ni mo so story fun wa e ja gbe oro enu won gan sori scale tani oro re ni tumo leti ti e kan se wi pe awon oro idibo lasan se mo wi pe tasiko idibo ba tin bo elomi o so ko ohun o dogun ohun o dogbon e ja wa gbe sori scale ka wo oro teni sin so lenu he nto lohun o se ye a ri apere re ninu re o dabe epo le se itele so yi gogo buku ni o gogo buku ni ara won kan won ni laarin ojo kan awon osoke dile awon didire gan tin so wi pe nte ile fe se yi omo nu gan so wi pe nte ile fe se yi laarin ojo te ile se yi koda ke lo ke in ti riru kan ohun to le mo yin se e ti mo pe oro oselo lati gbe awon eyan ni gogo mo ranu e dakun a si tun tenuma e oloye lekan san ni
2: baba
0: ni ibere odun ila so pe 2027 adibo baba ni a mo kan ni isin ko mo ju bi osu bi meta
2: meta o
0: di die
2: meta o di die
0: o ti wole tan o
2: osu meta bo won
0: igba ta ba fi diju laju bayi ati di ojo
2: eka ni
0: awon teka
2: bene
0: ah a tu teka dara odun merin ni
2: odun seri
0: hmm
2: loju ese odun merin ni
0: ka
2: sure man jo odun merin lo
0: hmm
2: akoko wa ti Nigeria rolu ni odun 2011
0: ta
2: ti bonu ede ni
0: abisi olo
2: akoko ta rolu 2015 ta ti bonu ede ni
0: abisi olo
2: oju me odun merin yen lo ho to ho loju ese sugbon ipa ti ijoba ma ni ma njo odun merin lo
0: mon jodu merin lo
2: merin baba
0: abisi
2: on lo fa ta fi sa awon kan ta fe ko wale ni yi pe ki a so fun awon mo Nigeria gurube kan jala lejeta fun oloselu ba wa ju la awon to fo lati nu egbe kan ton fo sinu egbe mi Supreme Court won wo irin mo won leyin o
0: won wo irin mo won
2: leyin la ni
0: abisi olo to mo ni
2: ikeji oro ti gomina yin lati ipinle edo to so pe eyan mo Nigeria mo yi more mo riri are pe ni ile gesi eberun meta ni won ta epo amenuba iketa ta tun ma so na ni wi pe on to bo bi ade won jeta o ni orile de America wi pe ki ile America kan ma ma wa kusa ni Nigeria kusa wa
0: to to eyin basiko ya ito idibo bo se nbo ton kan lekun gbangbangban yi awon egbe oloselo ibi ti mo ti fe ka bere laaro yi ni oloye lekan san ni oro ti di gbasgbos oko gbanin oko onikaluku ti so oko oselo mara re bayi o atari oloselo ti o ba jina
2: Ejeni
0: su oloselo ti o ba danto won tin rera won ni kanfa bayi won si tin gun ara won ni bana won tin gun bana ara won leso ni gboro aye bayi o tori pe a fe sin awon omo Nigeria abi ki won so na won lawon fe sin wa ni
2: tori yin ni
0: tori wa na ni oloye lekan san ni ka to wonu e lo ni sansan bi eto idibo ba nbo baye ni ilo ta le pe ni ilo to laju ati laarin awon egbe oselo tabi kin so pe oloselo ta wo ye pe looto o fe wa sin ilo ni laarin oloselo ta le so wi pe lootito ati lododo ife omo niyan lawon eleyi ni ta si le foju oye pe won mo Olorun baba so pe eyan mo Olorun o ni beru Olorun ni so ye ka mo gbo gbanin oko oko gbanin oro bi oko oko bi oro laarin egbe oloselu teto idibo ba nbo e ba nda se leun
2: e se baba ko si bi na ga kire ba laye to lo oselu ti ki n bura won ṣùgbọ́n ìyàtọ̀ wà nínú èébú àti tẹ̀m̀bẹ̀lẹ́kún ìyẹn ìwà àbàjẹ́ ká ní wípé ẹwò ṣùṣùṣùṣù báyìí ẹ sọ wípé eléyìí o nǹkan tó ń ṣe yìí o ìwà tí ó múlá ká ìdá nínú torí ká ló múlá ká ìdá nínú orílẹ̀-èdè òní rí bó ṣe rí yìí lẹ́yìn àkókò báyìí báyìí báyìí lórí ipò ìyẹn ilẹ̀ fẹ́rẹ́ẹ̀kù ó dá amẹ́ríkà ó lé UK o ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ bàjẹ́ bí irọ́ pípa bí kan máa hùn kan mọ́yàn lẹ́sẹ̀ àwọn nǹkan téèyàn ò ṣe kan ló ṣe é ìyẹn ni ó di pápá bíbá yìí ló ti fẹ́ wọ́pọ̀ sí ìyẹn ni ò dẹ́dà ṣùgbọ́n ọ̀rọ̀ wípé òye ẹni tó wà lórí ipò lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tó fẹ́ ló fẹ́ gbà lọ́mì yìí kò dá kankan mọ̀ ẹ lè fẹ́ yẹn kù tí bàá ṣe pé ọ̀rọ̀ pé kínníkan ṣe kínníkan àwọn ta ti lọ mu wá ẹrú ni bàbá yẹn ṣe ń bì kan ẹmọ pé ìyẹn ẹbẹ yẹn ó ti di bó ti ń gajà ara lọ ó ti ń dìbò ara ó ti ń dìbò ara ṣùgbọ́n lórí ọ̀rọ̀ pé kàtà làwọn fẹ́ ṣe tọ́pẹ́ ní pọ́lísì o kálọ̀ rẹ̀ ti ń jókòó síra wọn ní ẹ̀lẹ́ fẹ́rẹ́ kù.
0: ká ẹja sọ̀rọ̀ eléyìí láàrin àwọn olóṣèlú bóyá ká mọ̀ rí àwọn olóṣèlú kan èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ sọ wípé ah ẹ̀wọ́ sẹ́mi emi si wo
2: wo so ko roba
0: iwo to je bi pe ise bayi lo nse lori ise to nse gan a ri nkan pato to se ri iwo yi lo so bi pe o wa fe tuko
2: odidi ilu
0: odidi ilu iwo to je bi pe en ta mo si o ni ko ma se awon nkan ka ta awon nkan kan ti se elewa jo oro ilu ni se ilu awon nkan ba o yo ma sele lagbo se
2: se e de ka fa wa si ipinle wa yi
0: okay
2: gomina soro kan te bi oro yan de fi bara ba emi nle
0: gomina ewo ni
2: gomina ipinle yo
0: won soro kan
2: won soro oro ti e po okay lara awon oro to so mo fe fa yo nbe yi
0: o ye fa yo
2: won ni wi pe ala oko bi ka awon to DJ won je daruko awon mo bi ara won nikan ma bu gomina don olohun gba wi pe ebu ara oselu ni o ga lu ma bu awon ba kan ni nkan bi ose meji seyin te ba gbadun yo sugbon ni pa awon ti won fe dije ni egbe akodu ni o egbe APC ni o egbe PDP ni o be kan ye bu ohun mo egbe ADC ni o
0: pe awon oku se gomina mo
2: ta mo to fe dupo gomina labe egbe oselu to hun iyen PM ni pa ki iyen adekan ni kan ma bu seri oro yen oto ni irode tun ni itwo ko to fi jero ni pe oni paki so wi pe elege so wi pe 3.0 lohun fe se
0: okay
2: e le yo 2.0 nu 3.0 e le yo 1.0 nu 3.0 ka lo mo fe bere tun fun ara e ni be gbagbe kale tun re be won ni ran si 1.0 won ni ran si 2.0 but continuation nu 1.0 2.0 won lo fe wo 3.0 on le rede 1 ati 2 la la iyen le be kan le be keji gomina fun ara na wa mu oguru tu osu ori rabande
0: abiese
2: yori agba ko bayi ojulu awon rabi ko se se kan ma ta para fun o ni pe awon kan
0: isoro nbe si
2: isoro nbe si aye atijo ni o ni pe won jo enikan a re ba se balabala gan ko fun loju ese
0: abiese olorun
2: o ni pe enikan ni pe ohun fe di gomina olopere en loya pe awon riri ile ejo
0: abiese
2: lati lo jejo waju adajo o de pe re ni loya kilo tuku leyin we kan ni se kini kan fun en ko to tuku ni yen abugo so gomina le so gomina ti so yen gomina o seku o ni pa won kan en pe ta won ba duri ipo are ipo gomina pe ona ma si ministry of kokoro alate gomina o se nuku
0: kabeje
2: o se nuku
0: kokoro alate
2: to ta te ni ke ri ko ba yen ti gomina ko ti daso to ba ni to ba ni pamora to do gulu tun bo àwọn ará bí dẹ̀rẹ́ bá wọn ṣe ṣe ọjọ́ kejì vaivai wọn kó bó
0: ẹyìn olóyè lẹ́kọ̀ọ́ sọ
2: ẹ̀lẹ́ fẹ́yẹ̀ kú
0: olóyè lẹ́kọ̀ọ́ sọ ni ibi tí mo wá ń lọ rẹ̀ o ó dàbí pé ẹ ti bá ń sí géètì àkọ́kọ́
2: ẹkùkù wọlé tààrà ẹtẹ́dẹ́kẹ̀lẹ̀
0: tọ́ àwọn ọmọ nàìjíríà pàápàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ tá a wà yìí wọ́n gbà wípé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ààrẹ ni wọ́n fẹ́ lọ ṣe ni wọ́n láwọn fẹ́ lọ ṣe bẹ́ẹ̀n bá sì fẹ́ lọ díje dupò ààrẹ ajaga nàìjíríà nù yóò ṣe lọ láti ẹyìn o láti ìpínlẹ̀ kan lọ sí ìpínlẹ̀ kan
2: ni
0: àwọn tó yẹ kí wọ́n wọn bá kọ́ ọmọ lùbọ́
2: àwọn tó jọ ń díje fipò ààrẹ
0: ọ̀nà bí ààrẹ wa tí wọ́n wà ń bẹ̀ lásìkò olódò dẹ̀
2: peter obi atiku àwọn tó kọjá máa sọ̀rọ̀ gbára wọn nìyẹn.
0: Àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ wa ń sọ̀rọ̀ kan torí pé mo fẹ́ kájọ fi ojú sunukun wo ni wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe bí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́ sí wọ́n ni àwọn ò nígbàgbọ́ nínú godfather bàbá àṣálẹ̀ ìkẹ́ni kò máa jẹ́ bàbá àṣálẹ̀ fún òyàn wọ́n wá ní wọ́n gbé ètò kan sẹ́mọ̀ wípé béèyàn bá ti ń ṣe ìjọba àwọn olóṣèlú wa wọ́n ni bí wọ́n ṣe máa ń lé bẹ́ẹ̀lì òṣèlú wọn bí wọ́n bá ṣe sá àkọ́kọ́ wọ́n pè 1.0 nígbà gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ó dé omi tuntun wọ́n gbé wá wọ́n ní omi tuntun làwọn aláwọn kan renewal aláwọn kan change aláwọn kan
2: a new Nigeria is possible oríṣiríṣi àkòrí
0: ìpínlẹ̀ ọ̀yọ́ omi tuntun ni ẹyọ
2: torí yín lẹ́nu
0: new water nígbà wọn gbé àkọ́kọ́ wá wọn pè ní
2: ẹtú léwu
0: wọn nítorí àwọn tí ègbọ́ yorùbá
2: ni
0: 1.0 omi tuntun nígbà wọn sì ṣe ẹlẹ́ẹ̀kejì 2.0 ẹgbẹ́ òṣèlú APC wọ́n padà APM tí wọ́n padà bọ̀ ní ìsìn
2: tí wọ́n fẹ́ má kò rí
0: tí wọ́n fẹ́ lo ẹlòmíì ni
2: o
0: wọ́n tún wá pè ní omi tuntun 3.0 kápẹ́ wọ́n ti ẹ̀ pè ní bóyá bí
2: ìgbà ọ̀tún 1.0 alàgbọ́
0: àmì sísítẹ́mù
2: mi fẹ́ bẹ̀rẹ̀
0: gbà wọ́n pè ní omi tuntun 3.0 béèyàn bá gọ̀ náà
2: kóti ẹ̀ kó mọ̀ mọ́ gọ̀
0: yóò ti mọ̀ pé continuity ni 1.0 ń bẹ 2.0 ń bẹ nígbàtà ẹ̀tún ní
2: 3.0
0: lébẹ̀lì kan náà sì ni omi tuntun náà ni tá a sì lómi tuntun tá a mọ̀ gómìnà tí wọ́n bẹ̀lẹ̀ láwọn èèyàn wá ń sọ wípé
2: kó tó di gómìnà kí ló ti ń jórúkọ yẹn
0: ẹ̀yọ́ ṣèyí mákindé fẹ́ mọ̀ tẹ̀síwájú nínú gómìnà
2: ìpínlẹ̀ ọ̀yọ́ ni àwọn kẹsì tó tààmù ní gómìnà fẹ́ ṣe
0: tá a sọ náà nù pé tó tààmù ni pé wọ́n kàn fi ẹnìkan dìgẹ̀rẹ̀ wù síbẹ̀ gómìnà sì sọ wípé kẹ ò kò rí bẹ́ẹ̀ o àwọn ọmọ nàìjíríà náà sì gbà pé bóyá rabi yìí bóyá ojú ó kọ ni bóyá 3.0 tí ó wá kọ òun bóyá mistake
2: bóyá gómìnà ò dọ́sí
0: bóyá èèyàn dì nǹkan nígbà gómìnà sì sọ pé ààrẹ làwọn fẹ́ ṣeun àwọn èèyàn ní tí gómìnà sì tún wá sọ wípé ẹ mọ́ bà mí wí mọ́ èmi kọ́ ni gómìnà
2: ẹ̀dẹ̀ máa fèsì rèé
0: ẹ̀dẹ̀ máa fèsì rèé ibi ọ̀rọ̀ ti wá jáde rèé o olóyè lẹ́kàn sán ni gómìnà wa tún wá padà dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n á tún ju òkò ọ̀rọ̀ padà sí àwọn tí wọ́n fẹ́ ṣe gómìnà àwọn èèyàn wá sọ wípé
2: síbẹ̀ lẹ́yìn ṣe gómìnà kílẹ̀ sọ lọ́jọ́ sí
0: àjẹpẹ̀yìn lẹ fẹ́ mọ ṣe gómìnà
2: náà
0: kílẹ̀ yẹn rí ṣe.
2: Ẹ ṣe mú e sọ lẹ́ẹ̀kan gbogbo ọ̀nà ni gómìnà fi kó kù aláàkọ́ ò tí ẹ gbọ́dọ̀ máa bú àwọn tí ò bá díje ẹlẹ́ẹ̀kejì ni pé o contest for office yẹn tó o bá sọ wípé o fẹ́ di godfather lóòótọ́ tó dá ẹ lójú bí kì í ṣeré godfather ló ń sá kò yẹ kó sí nǹkan tó kẹ́ ìpẹ́lẹ̀ tó wọlé ẹ̀tẹ́ tó wọlé o a dúró lórí ẹni tó máa wọlé ẹ̀tẹ́ tó wọlé o bá bẹ̀rẹ̀ sí ní bú àwọn alátakò ẹni tó fẹ́ jẹ́ kó wọlé bàbá godfather ṣe jù báyẹn lọ godfather kì í ṣe jù báyẹn lọ torí ó ti sọjà ẹni díjà tiẹ̀ ìtumọ̀ ẹ̀dẹ̀ ni pé ó ní nǹkan tó fojú sùn kamara ni zamfara o lo katina lo tole ani ese sugbon katina kan pada si bada katina e bo si zamfara ni bo si sokoto gba be se kebi ko je ka ma gbo niyan
0: ko se to de pinle oyo gan
2: o pe
0: o ye ko pe
2: a ma bere gan bi a sa ti ni gomina mi ni to ba se wa o ye ko ti ye
0: abi tori pa won si ni gomina se mo wi pe
2: awon si ni gbodo loju awon si ni gomina sugbon kan to le se bo se ba travel sa travel ni
0: okay
2: on travel on loji na america na lo
0: seyin omo na omo ipele oyo na o tun ma so wi pe nbo gomina wa wa lo
2: ti gomina ta ba ri gomina nkan to le faja ni pe a ri gomina gomina ko re
0: okay
2: ti gomina ba ti ko wi pe mo fẹ gùn lé àwọn ìrìn àjò bí eléyìí ó lè fẹ pa iṣẹ mi gẹgẹ bíi gómìnà lára ṣùgbọn kó má bàa pa lára mo ti taari agbára gómìnà sí igbákejì mi tí òfin dẹ fàyè ẹ sílẹ kò sẹta bá gómìnà kò sí nǹkan tí gómìnà fẹ ṣe tí acting governor ò lè ṣe.
0: tí wọ́n bá ti
2: gbàgbára fún.
0: mo ti fẹ lẹ́hìn yọba ẹjẹ́ wa sáré lọ sínú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù kásáré ṣètìlé pápá kaná nínú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù àwọn awuyewuye kan ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí ẹni tí ń díje dupò nínú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù oríyọmi hamsat gẹ́gẹ́ bí gómìnà nínú ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù ara wọn adẹ wọn bà lókun báyìí ara ò rókun ara ò radìẹ ẹnìkan náà bẹ́ẹ̀
2: gùdùgùdù
0: kólébùsàrí ó ní òun lọ́mọye o oríyọmi hamsat òun náà ní òun lọ́mọye o kí lẹ́yìn rò pò lè ṣẹlẹ̀ ní ẹgbẹ́ yìí ná.
2: ẹ ṣe bàbá nǹkan tó yẹ mọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni máa sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ lénìí a ó rò pọ̀ mọ́ òfin lọ́ba fún wa ní wàá mú wa sọ pé nǹkan tó lè ṣẹlẹ̀
0: ní ìwòye ní
2: bẹ́ẹ̀ ni eni ni pe Oriyomi candidate.
0: Okay.
2: Nkan ta ineke money yen. Nkan ti o fin money yen. Nkan ta won to wa ndi ooto ni eka oselu ipinle Oyo baba jula be a court party money be Oriyomi ni candidate. Sugbon oro pe mi igba mi ife yen e le yen kunu oselu. Eh ka te didi oselu gan laarin ara wa gan alufa kan mara lowo abo sibo si ori di ipinle kan. Sugbon koko ni pe tan ba ni pe INEC fe fa Ojo Ibo asiwaju o. Bi won se mo ni February 6th ba se ti gomina yen pe 16 pe Ola yi ni won fe sorry si ya ba bi pe ose tun bo ni fe se. Pelu ogo Olorun Oriyomi candidate o. Awon kan to le fa ku re ma je candidate mo. Mo fe so fun yin.
0: Oye sabo.
2: Iku ni pa bayi.
0: Ami Olorun.
2: Are ni. Elenkeji ni pe ko wu mi mo. Mi o se mo. Elenketa ni wi pe won lo si ile ejo o ile ejo wa ni pe ona ti o gba di candidate yen bi ona yen mehe o sele na ni jeta aye ni pele Gombe PDP candidate nbe Alipantami o ro bo ni candidate ni ile ejo de jade ni san san wi pe obe ni iwo ko ni candidate ko de jubelo so ti awon gun ti gudugudu ton ma lo si ile ejo tori ba de ba won se ton riru e se sese sugbon ti yen o ba sele
0: ayo
2: tori yomi olohun o se won tolojo ode Oriyomi candidate
0: to ati fele on yoba on tori ijoba akoko o fi aba tetete ni gugu egbe oselu ti nbe ni ipinle Oyo eja fo sinu egbe oselu APC ninu egbe oselu APC lasiko ta waye awon kan be ninu egbe yi inu nbi won gidi lara won ni oloye Adelabu Pentelemeshi kuda lopolopo igba lati ngbo pe awon ololufe ti won sumo Pentele awon ti so wi pe awon ta won o awon o se ti sarafa
2: ki ti se bo won lawon o se ti sarafa
0: ayo
2: won lo won ru awon ma won le gbe gbele dani won pe ege la won fe je wa
0: ege won fe
2: de ti nge ege
0: awon kan so wipe awon o dibo fun are
2: bene
0: ama gomina
2: bene
0: lawon o ni se
2: ati e ti ra awon to ni pe ta are yen gan se ona fe se gungi ma re buju awon je
0: are buju won je
2: are buju awon je awon se
0: ka
2: be sarafa di candidate be
0: are mo si
2: o ba re lo ti wa are o ti e be lo loju ko to gba pe fun di eyi o kare na dire mo ne
0: ke awa ni reti won na egbe yi no
2: ninu woye temi egbe ti wa la wa ju ni pele Oyo APC ni
0: kapisi olo
2: ninu woye temi wala APC ju wala ka odi lo ki si wala tani candidate wala bonran je fe wole won ina candidate ni pele Oyo le ni mo ti so fun ti be sarafa ni candidate sugbon se giri kan sarafa to dagbo se ibi ti bere yen wa ni awon kan wa te bi ko si eli ma feran won eli ma le korira mo democracy ni sugbon nile to mo le ni bayi te si lawon ti enu APC fe be le fi won sere
0: ti won si kere
2: kere ge Adelabu lawon ti enu APC fe be eli fi won sere mama Fatima ni egun titi won na
0: abi shelo
2: Florence Fatima se ba ti wa sasiko election Florence sasiko election wa ti de Fatima
0: oyo
2: Olorun Olorun ti won sugbon le to mo le ni bayi
0: o bi en ige na nisin so ni mu re nu bo ba ti di asiko kan
2: e
0: mo gbo pe kodri
2: kodri bene bene
0: to ba ti asiko kan yo di Samuel lo o ye mo ni
2: awon nu olohun nu to iru awon kan be yen wa nle to je pe o ti tule ka awon igbese kan de wa to ye ki are ti gbe loruko egbe tare obe gbogbo awon ti mo daruko yi ko si baba la baba pon ba kan nu won to wa ni ba re bi le ta lo won lo ko possible sugbon to ro ba pe le o ma gbon si ni se mo are o pe won ma pe ra won awon kan lati ile keji ma abe ni sumo bi won ku ba ibi to wa yen e ma ori mi o ni
0: won ri ti ero
2: won ri ti ero
0: awa si
2: won ri ti ero lo to o ti se won ri ti ero lo to a le gbe okay agba wo ni mi ngbere ba wo je mi ni yoju ṣùgbọ́n àwọn àpàdé lẹ́yìn aṣọ
0: kábíyèsí
2: tó dẹ̀ ti ń ṣẹlẹ̀ rẹ́kẹ̀rẹ́kẹ̀ gbogbo àwọn tí mo dárúkọ fún yín yẹn mo lè sọ fún yín pé méjì ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí
0: agbawo ni mí
2: agbawo ni mí ni ìgbọ́dọ̀ báwo jẹ́ ṣùgbọ́n táwo bá lóhun ò gbè mí ó ní bá ṣe ń ṣe fáwo
0: kabeji olodumare
1: awo ti lawo awo ti lohun ogbe won
0: eyo
1: awon dada won ni mo se boju awo je be ni baje loju
0: aye boju awo je
1: ara mo le ma te fo kan ta le nse lowo lowo ni mo so fun yin awon kan to lagbara nu egbe oselu yi awon to sumo nkan na ti mo da ruko yi
0: eyo
1: se bo je n declare laarin ose ni boye nation
0: eh
1: be ni
0: ka
1: ojo ma be ni ikan te ri niyan awon to ku nko so possible kure be e loya pe oro ti wa laarin memo ati awon to ba ise ni ko possible are lo de fa ka le se ko le mora ni
0: mm
1: oya o sele ni ma ori federal e le je tan eleyin ti e eleyin ti eleyin ti e bu ile ise a jo se meeting a jo se rally wa a jo fo wa ra won soke ṣùgbọ́n yẹn ò ṣẹlẹ̀ wọn kálukú kọ bẹ̀rẹ̀ sí ní dán tí ẹ̀ wọ́n lágbára tó ti lábẹ̀rẹ̀ sí tó ti níṣẹ́ lápá irú nǹkan bẹ́yẹn pátì ló máa pa lára tó bá wá yá sí pé ó di dáìmọ̀ ẹ̀ wá dé bàlàbàlàbàlàbàlàbà sí gbówó kiri wà láì wọn gbà wọn daṣà pò ní wọn fi kúrà
0: Isola ogo oju la mi ti funra wa oro yin ti ye mi to oya e je ki a lo sinu egbe oselu ADC
1: bene
0: ni ipinle oyo
1: bene
0: eyin lori ero aye lujara a ri opopolopo nkan tin sele eh arakunrin kan na nbe nbe oludije
1: bene eleniyan bene
0: o na so wipe anise ninu egbe oselu ADC emi ni o
1: o ti
0: koda iyawo re gan o
1: se ti e fe mo nkan
0: eyo
1: awon je su lebra ju gulugulu lo pe se ti mo se nro
0: eyo
1: awon ju gulugulu lo
0: eleniyan
1: tori oni won fe ni ilu
0: eyo
1: o nbe o dare tala be gbe
0: kabisha lo
1: won ti fo en ticket o lo ti yan deputy
0: ah o ti yan deputy sugar ja
1: gudu gudu ati be to be mu deputy bi o ti do bo yan bo yan deputy te bi be sugar lady yan
0: o ti yan je
1: koda o ti deputy o ti bi osu meta
0: o ti yan yo ti yan campaign team gan
1: e de awon commissioner e la o so je advisor cherry oloye lo ma aye wahala to wa ninu accord leni
0: eyo
1: na lo wa ninu ADC pelu ogun olohun enikan de lo wa ndi meji
0: abisi olohun
1: enikan ti mi ati yin mo
0: en ti sise accord
1: be ni
0: o na ni sise ADC
1: be ni en ti oni en to lohun se godfather
0: abisi olohun
1: oyi oloye baba
0: le abisi olohun
1: ibi ti ogun ti gba o le sunu accord
0: eyo ona be na rogun
1: ka ona be na or address kan na ni te ba fe jade lati ayagodi lo si kolaba lo si gate o ti ye oloye
0: oloye re kan san ni e salaye oro a fe lo taja na eh won ni ani on ta fe lo polowo oya Steven owo re amolele insoloke
3: It's 9.3 FM, your preferred wholesome radio.
4: Ṣé búrẹ́dì tó ń jẹ náà lólórun ti dùn báyìí?
5: Ṣé wọ́n ṣẹ̀ délùú yìí ni? Ṣé wàá sọ wípé o mọ̀ nípa Happy Taste Bread tó ń ṣe chocolate bread, coconut bread àtàwọn búrẹ́dì oríṣiríṣi? Tó bá ń wá búrẹ́dì aláyèrè tí òórùn rẹ̀ fanimọ́ra tí wọ́n fi àwọn èròjà aṣaralóore sí tí àjọ NAFDAC sì fọwọ́ sí, yàtọ̀ sí jẹkújẹ bíi ṣàkàrìn àtàwọn nǹkan tí wọ́n lè fa kó bá fara tí kò sì gbé owó lórí gerege. Happy Taste Bread ni kò yá yan láyò.
4: Láyé mi ò tún jẹ ìjẹkújẹ mọ́ lórúkọ búrẹ́dì. Happy Taste Bread ni mo yàn báyìí, oúnjẹ ní gbogbo ìdílé mi máa máa jẹ.
5: Tí ẹ bá fẹ́ ṣe alágbàtà búrẹ́dì tó fi ògo fọlọ́run, ẹ kàn sí wa ní Gabas Plaza before Elewure bus stop roundabout Akala Express Ibadan. Tàbí kí ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08131250417. Happy Taste Bread, búrẹ́dì tó ju búrẹ́dì lọ.
6: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
7: I am so sorry. Our network is slow. I will just run out of data.
6: Same excuse yesterday. It is unacceptable. Please.
8: You better switch to One Data Internet Service.
9: One Data?
8: Yes.
9: One Data.
8: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed.
9: One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
10: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more. Paired with your favorite proteins and hot, freshly made swallows. All made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it. For delivery to your doorstep at Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jai Ola and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
11: Tẹ́ bá fẹ́ polówó ọjà yín lórí rédíò, tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà. West Radio ní kẹ́ máa bọ̀ o. Àfẹ́tí wa gbé ti yín lárugẹ. Owó gajara lọ. Come for your jingle and advertisement at West Radio 89.3 FM. Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀, iléeṣẹ́ ńláńlá àti kéékèèké, ẹ̀yin ilé ìjọsìn pátápátá. Ẹ máa bọ̀, ẹ wá gbé wò, ẹ jẹ́ wò, ẹ jọ wò, ẹ tọ́ wò jọ. Gbàgbọ́gà ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ Blue West Broadcasting House ní Alaafin Avenue, Oluyole Estate, Ibadan, Oyo State, Nigeria. Ẹ̀lú ẹ̀ lo 0706616 5053 tàbí 0803509 3394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́, ògùn tẹ́ fẹ́, ojú kan ló wà.
12: 89.3 FM, your preferred wholesome radio.

0: tọ́ a padà dé o gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ láti ojúde lọ́hún tá a ti lọ polówó ṣé àlàáfíà látún bá yín o ọ̀rọ̀ òṣèlú nàìjíríà o náà là ń gbé yẹ̀wò ní ìkànnì voice radio 89.3 FM. ìpínlẹ̀ ọ̀yọ́ la ṣì wà yìí o lórí ètò gbàgede òṣèlú à ń wò ni àwọn tí wọ́n fẹ́ díje dupò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ọ̀yọ́ látinú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan èyí tó ṣe bẹ́ẹ̀ tó làmìlaka ní ìpínlẹ̀ ọ̀yọ́ àti ní orílẹ̀-èdè nàìjíríà. Àwọn ẹgbẹ́ òṣèlú APM láti bẹ̀rẹ̀ abọ́sórí ẹgbẹ́ òṣèlú Akọọ̀dù láti bẹ̀rẹ̀ lágbàdé inú ẹgbẹ́ òṣèlú APM lọ́wọ́lọ́wọ́ yìí ká tó lọ tajà ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ADC lámọ̀ ń sọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àláwọn tí wọ́n fẹ́ díje dupò bíi gómìnà àrí olóyè Adégòkè bákan náà làrí ọ̀gbẹ́ni eléniyàn eléniyàn ṣẹ̀ṣì mọ̀ bí wọ́n bá ti sọ pé èèyàn léèyàn mò ń wò ó nínú ẹgbẹ́ òṣèlú yìí ọkùnrin yìí ò fẹ́ léèyàn tó pọ̀ bá a ṣe rí ìyàwó tí àwọn náà ń bọ́ sórí ojú òpó ayélukára ìyẹn ò tàtẹ́ Facebook pé àníṣẹ́ ọkọ àwọn ìgbà míì wọn ó sì torí ìyàwó wọn wọn mọ kọrin ọpẹ ni o àtàwọn èèyàn wọn pé ọlọ́run ti ṣe o ọlọ́run ti ṣe o bẹ́ẹ̀ náà látúrí igun ti Adégòkè àwọn náà ń lọ láti ìlú kan dé ìlú kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé àníṣẹ́ àwa lọmọ oyè tọ́ bí ètò ìdìbò bó bá wáyé báyìí olóyè Lẹ́kan sọ ní ọ̀dọ̀ yìí ni mo dé báyìí o.
1: Yes, sir.
0: Ṣé ọ̀rọ̀ wọn ò tí ì dàrú lọ́dọ̀ àwọn INEC tá a láti sọ pé INEC gangan mọ̀ àbá INEC tí ì mẹ́ni kankan?
1: Ẹ ṣé ti ọ̀rọ̀ ADC ó ti ẹ̀ tó rọrùn ju ti
0: Akọọ̀dù
1: lọ torí ní ti Akọọ̀dù àwọn méjì ló yẹ kó tọwọ́ bọ ìwé pé ọmọ òye rẹ̀ chairman
0: ní ìpínlẹ̀
1: ní Abuja
0: okay.
1: National chairman yẹn alága gbogbogbò federal àti secretary gbogbogbò federal náà ló máa tọwọ́ tó fi dórí ẹni tó fẹ́ díje fún àṣọ assembly àwọn tó máa tọwọ́ bọ ìwé níbi ọmọ ẹgbẹ́ wa ni àmọ́ ló tọwọ́ ní ló ń jáwé olúborí nínú ètò ìdìbò abẹ́lé tá a ṣe chairman sign for Yomi
0: okay.
1: The secretary yẹn gbé question mark gbé question mark lórí wọn lẹ́nìkan ló sign ẹnìkan kan ni ò sign ṣùgbọ́n kókó ṣáà ní pé àwọn INEC mọ òun sọ pé tán bá dé ilé ẹjọ́ ẹmú mo fi ọ̀rọ̀ yẹn sí pé ti ilé ẹjọ́ bá ní pé bọ́sẹ̀ ṣe primary yẹn rí bá kan ṣùgbọ́n tó mọ́lé ní orí Yomi ni candidate fún ti ADC ọlọ́run mọ̀ pé eléniyàn kan ń ṣeré eléniyàn ni
0: ń ṣeré ni
1: aláàkọ́ David Mark ni chairman ó sign
0: okay.
1: Ẹlẹ́nkejì ni Arẹ́gbẹ́sọlá ni secretary òun náà sign fún olóyè bẹ́ẹ̀ni Taofeek Adegboyega Adegoke àwọn èjì yẹn sign fún ẹlẹ́nkẹta olùdíje ẹgbẹ́ fún ipò ààrẹ ó pe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú tiẹ̀ ìyẹn gubernatorial candidate ti ADC káàkiri Nàìjíríà Adégòkè lárí ń bẹ o Làbújá. Ẹlẹ́nkẹta
0: níbo lélẹ́ nìyàn wà
1: ó wà ládọ́ ìyàwó ẹ̀ wọ́n àti ìyàwó ẹ̀ jẹ́ nígbà tí INEC tún máa fi orúkọ síta wípé ọmọ oyè rèé o fún ipò gómìnà ebi ìbẹ̀ láti rí orí Yomi tàfi sọ ìgbòkè ọ̀hún INEC mọ̀ nígbà tó forúkọ ti ADC náà jáde olóyè Taofeek lárí ń bẹ ṣùgbọ́n ní ti Akọọ̀dù secretary ẹgbẹ́ ní gudugudu national chairman ní orí Yomi ní ADC gbogbo àwọn tó lè sọ̀rọ̀ pátápátá
0: gbogbo àwọn tó yẹ wọn fọwọ́ sí
1: tó yẹ kán lẹ́rù láti sọ̀rọ̀ pátápátá ọ̀dọ̀ Taofeek Adegboyega Adegoke
0: ìyóhun
1: tí ìyóhun tí ìyóhun tí ìgbójú lé ní òye mi
0: ìyóhun tí ó gbójú lé èèyàn ni
1: ok
0: ó ní bí àwọn bí Steven lẹ́yìn rẹ̀ ọmọ lúkan náà
1: ó fẹ́ mọ̀ kẹtẹ́ yẹn lè ṣe
0: tọ́ ó yá ìjẹ́ ká lọ sí òkè lọ́hún nígbà tá a ti sọ̀rọ̀ ìpínlẹ̀ báyìí ẹjá tara ṣàṣà ká gòkè kalosi national eja bere bayi are orilede Nigeria won lo si ni ajo ifara ni isinmi awon omo Nigeria kan so wipe ah ah seru asiko bayi lo ye ki are won arinrin ajo iru irin ajo ewo leleyi nigba ta ori nta awon omo Nigeria eya ti e mo fidi mole awon mo ba awon omo Nigeria fara kora pe ah emi na mo bi se nse yi o awon ti eti le simi teyin wa so wipe e fe lo simi
1: to be en lede ko won si po to fi le simi
0: yo lawon eyan wa so wipe ah e da kun bo won tin se ru eleyi won ni a leader lead by example
1: bene
0: eyin na mo we po to emi na mo lara o
1: bene
0: bo ti le je ko ye lo simi ah ko aye re o yo bayi o
1: bo ti e yo ajo wa Nigeria
0: Nigeria na o ti simi to eyin eyan do ba
1: e wa se simi elese kan elese meji lati England bo si Paris
0: to be la won kan so wipe en ba sise dede
1: e ko
0: lasiko igbadun ah eh ara ni sokuta o
1: iyin fe to ba je
0: ni are sire won ti dagba la won kan wa so pe ah ibi ta won kan tin so wipe are ti dagba leni kan so wipe ah sa won mo pa won ti dagba tele ni won to so pe awon fe se are
1: awon lokan
0: eh ngba won si mo pa won ti dagba ki le ti won te to fe so pe awon to fe se lekan si to ore wa di awuye wuye gẹ́gẹ́ bí ìwòye tẹ̀yìn bí ọmọ Nàìjíríà olóyè lẹ́kàn sán ní kílẹ̀ rẹ̀ sí.
1: Ẹ ṣe ẹni tó bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè ní àkókò kí àkókò national asset ni wọ́n pèrò ìyẹn bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ni pé ohun ìní orílẹ̀-èdè ni ààrẹ rẹ̀ àlùmọ́nì ilẹ̀ rẹ̀.
0: Ohun ìní orílẹ̀-èdè làárẹ̀
1: níta
0: ẹ̀ sọ nìyí pé èmi mi ò ṣe wà yìí ààrẹ o ohun ìní mi ni.
1: Gẹ́gẹ́ bí ọmọ ìlú ẹ̀yin lẹ́ni wọn. Torí ṣe ẹyin lẹ́ ń ṣe national asset ni ààrẹ fún ìlú.
0: Èmi ò mọ àbí bẹ́ẹ̀ ṣe ń sọ yóò.
1: Ààyìn lẹ́làárẹ̀ tí ò bá sẹ́yìn ní ààrẹ ò lè sí bẹ́ẹ̀. Tí ò bá sí ẹni tó fẹ́ ṣe olóyìnlé lórí tẹ́nìkan bá jẹ́ tó ní pé òun lo lórí ibì kan mú rẹ̀ ṣeré ni. Èlú ló ń yan olórí. Tọ́ wá dẹ̀ yan olórí fún àkótó ṣe wà ní orí ipò yẹn o ìránṣẹ́ ìlú ló jẹ́ tó fi kan ọba Aládé. Ọba tó ní adé lórí iṣẹ́ ìlú ló ń ṣe tójú ọba sílùú kò lè sọba. Ṣéyàkẹ́ ìdí jí lọ́jọ́ kẹfà yìí níbẹ̀ yìí ni kábíyèsí ọmọ́tọ̀ṣọ́ láǹdì ni. Akọ́wé yìí náà wé bọ́ọ̀nà sóbi jẹ́ kọ́kọ́ wọ́ọ̀rọ̀ ẹ̀dọ́.
0: Sára rẹ̀ yá.
1: Sára rẹ̀ yá bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ó tún bá jù yẹn lọ bàbá. Ohun ìtìjú gbáà ni pé kí ààrẹ orílẹ̀-èdè kọ́ lọ máa gba ìtọ́jú ní òkè ìta. Ohun ìtìjú yányán ni. Mo dẹ̀ sọ̀rọ̀ kan lẹ́yìn kan national asset ni ààrẹ. Ìyẹn ni pé ìlera ààrẹ ohun tó yẹ kó jẹ́ pé kò yẹ kó ju orílẹ̀-èdè kan lọ ni. Ẹ dẹ̀ ń fọ̀rọ̀ kan tó yín létí. Nígbà kan orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump àti olórí ìlú North Korea wọ́n fẹ́ ṣe pàdé pọ̀ wọ́n pàdé ní Singapore gbà yẹn. Ìjẹ́ yín mọ̀ wípé ilé ìgbọ̀nsẹ̀ tí ààrẹ ti North Korea tó ti máa ṣe gbọ̀nsẹ̀ wọ́n gbé wá láti North Korea wá sí Singapore ni. Torí pẹ̀lú ìgbẹ̀sẹ̀ èèyàn tán bá rí ibù dáadáa tán gbé wọnú láàbù gbogbo àìlera ènìyàn wọn máa rí. Wọ́n àdẹ̀ fẹ́ jẹ́ kán rí náà ṣẹ̀ṣẹ̀ nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìyẹn ni ẹni ẹgbẹ́ kan. Ní ẹgbẹ́ kejì nígbà tí àrùn kòrónà tó ṣẹyọ ńgbà yẹn tó gbàlú kan. Ààrẹ orílẹ̀-èdè Faransé ó fẹ́ lọ bá ààrẹ orílẹ̀-èdè Russia Macron àti Putin gbà yẹn. Ṣẹlẹ̀ mọ̀ wọ́n máa ń yẹ imú wò ní báyìí tó máa ti gibọ mú tí wọ́n á ròóróró tí wọ́n á kókò jáde níbẹ̀ tí wọ́n lọ ṣe tẹ́sítì bó ṣe ni ẹ ní kòrónà àbí kò ní kòrónà. Wọ́n ní kí ààrẹ Faransé kó tó lè rí ààrẹ Russia wọ́n máa ti ṣe kí nìyẹn fún un. Ìyẹn tó bá fẹ́ súnmọ́ ààrẹ Russia. Wọ́n ní tí kò bá fẹ́ súnmọ́ téèbù tọ́jọ́ máa wà afẹ́ gùn lé láti ìbàdí móbí ó ló pè òun kí ọ̀nà jìn kan máa wọra lọ́tọ̀ kan jù kóun jẹ́ kí wọ́n fi kíní yẹn sínú mú un torí ẹ máa mọ DNA gbogbo àrùn tó ń bá jà ẹ máa mọ̀ wọ́n lè fẹ́ torí national asset ohun ìní orílẹ̀-èdè ara ohun ààbò ohun ìjà orílẹ̀-èdè ni ààrẹ jẹ́ wọ́n lè fẹ́ kí àwọn ààrẹ ti wà kọ́ máa ṣe nǹkan táwọn ààrẹ tó kúrò kì í ṣe. Ẹ lè rí ní gbogbo ìlú òyìnbó pátápátá bí ààrẹ orílẹ̀-èdè kan bí Amẹ́ríkà àti Canada ṣe súnmọ́ ara wọn tó bí France àti UK ṣe súnmọ́ ara wọn tó ẹ lè rí olórí Amẹ́ríkà kó ló ń fẹ́ lọ ṣe ìsinmi ní Canada àbí kẹ́ rí olórí faransé olùfẹ́lẹ̀ ṣe sinmi ní uk wọ́n rọ̀ lórí ìlú usa ni àwọn ààrẹ ti wà wá ṣe ìjókòó wọ́n ṣe sinmi kan wọ́n ṣe sinmi méjì tẹ̀lera wọn uk france ó wá já sí àkókò tí wọ́n ń ṣe united nations general assembly tó jẹ́ wípé gbogbo united nations summit tó gbé gbogbo ààrẹ olóòtú ni ṣe president ju prime minister lọ àwọn ilé màmọ́ ẹ̀tọ́ bá dipò president mu ó gba ìju prime minister lọ ní ọjọ́ kìíní tó bá bẹ̀rẹ̀ gbàrà ìyẹn nǹkan tí mò ń sọ yìí o àwọn ààrẹ ló máa ń sọ̀rọ̀ ọjọ́ kìíní ọjọ́ kẹta làwọn prime minister tó máa ń sọ̀rọ̀ ìjẹ́ yìí mọ̀ wípé mi sí nàìjíríà gba ìdílé àgbáyé

0: Mi se be iwe ta won ni lori Bola Tinubu ba won ni gbele. Bola Tinubu nu kan ma gbere on le. Ni are ti wa. O le fa balara fun. Ayan de duro lori pe awon ni gbele fun le ejo. Ni akoko ton la won ni gbele yen. Akoko na na Nigeria wa n towo bo bi oya e ma wa ku sa lori lede wa. Se ko so fun didi ringan pe owo ti kan wo lori oro to won leyi.
1: On fi kun digun.
0: Ko ju be lo.
1: Abiesi
0: Olorun ojo ola wa kon je ka joko le lojo ola wa emi le ro pe won fi nse pe e ma fi wi yen le o ma to gbo bi ko to wa bi ke se
1: ha
0: se kon se Nigeria $700 billion and if be we go fa introduce America se be kan da ma up mine in Nigeria
1: $700 billion ah owo ipo ju
0: owo ta nso yi
1: $700 billion.
0: Shema, because that be ni quadrillion.
1: Capisholo.
0: One loss, $1 trillion, abi.
1: And you?
0: $1 billion, le ni ba, o tuju $1 trillion naira lo. So leyin trillion lo kan quadrillion. So what I'm sorry, you by be one quadrillion, be trillion o kan, lo na egberun kan. E ti kini yi ja si. Trillion o kan, lo na 1,000, lo na egberun kan ni 1 quadrillion. Oh, okay, 1,000 by London, 1,000, 1 million. Yeah.
1: And you?
0: 1 million, London, 1,000, 1 billion. Yeah. 1 billion, London, 1,000, 1 trillion. 1 trillion, London, 1,000, only 1 quadrillion. Because I'm coming to Ghana, you see Nigeria, right? Yeah. Yeah, I'm going to go to America,
1: ta ba ni kawo daada na
0: yes sir
1: America yi sa le pe won ni ore Nigeria
0: e je pe mo ti ma so kini yen tipe ami ma ro be ami mo ko ti mo so ni ko si orilede ta to jore yin ko si ore international relations ona ta fi le ma wu ta fi ma ba yeyan je ja fani ara eyan ni a sha la yen ti la na ni gbagede
1: abi o
0: be ni ko si ore ni international relations ona lo le ba olo fun mi ki mi na fi wulo fun eni fun mi gba ni ko soro be gbagbagba koda gan won fe fun yin kankan won fe gba wo yin gbe
1: won fe gban yin gbe
0: won fe gban yin gbe lai fun yin sisi
1: abisi
0: ko to je international relations ni yen
1: be en ba ri orile ede kan to so wi pe a Nigeria o won se ranwo fun yin
0: o ti foju sun kan to da to fe gba lowo yin ko ni fun yin sisi a gbegbe se mo fe fun yin gbogbo aye sugbon sisi ko ni fun yin o de fe gba yin gba to kede le o wa ku isin lowo lati gban abi lati go ka wa mu wo ka do di ba se oju ogbo le oro ti gomina ipinle edo so
1: eyo
0: to ni wi pe mo re pe eyan mo Nigeria lati ju ni yin pe are n se bebe fun yin pe won wa nile ege si ni ose to lo ma won lo ra epo mi gba tawon ra epo yen te ba se si naira bo ko so fo re oni bi ja lo re epo mo fe mo tan te bo ni ilu gba tawon re epo tan a ton se si naira oni 3000 lo ja si 3000 naira olo mo bo to lo so
1: o to lo so
0: o to lo so
1: o paro
0: ko paro sugbe oro yen ni ba sa la yin ba be fun yin UK oni garawa epo robi
1: ayo
0: gbogbo le won garawa kan
1: ayo
0: pa ko ni sibi onje iporobi ko sin odo le uk America ni o ye ki bo na ma lo fun bi 3000 America ni sudo de ti joba won ti da si lona to po on ra ni bi yo ka se pe won tu odo ti won America e get oro ti mo so yen ijobo wa fi mo ni won tu yen o wa san salary fa won osise de bi pe if you are working for the US government right now salary in be 3000 4000 3 big at be ni $3000 be 4.5 million iru yen be yen eni ko ra futa kini 70000 se fe mo lara ni e ton pa 4 million losu losu ka tun so yin o
1: adoye
0: e ton pa 4 million losu
1: se nji ni
0: eni ko ra bo ni 70 ka ti ko ti ara ni 150000 se fe mo lara ni ko le mo lara tori ko do de fa ti o fi won ju
1: mere gbo epo ti o lo losu gan o le mo pe 1 million
0: ko le to 1 million lai lai
1: be se lo si ni bi 3 million
0: be ni be ni mo nbo baba ni ile gesi salary le ni bayi most people after tax £2,500 te ba gbe se be naira 5 million an lo ya
1: 5 million.
0: 5 million.
1: Ebi to ni won tin repo ni
0: 3000. Koko ni pe ti mo te ma je 50 liters.
1: Eyo.
0: E ma repo 150,000. Lati rokun bam bam. E ma de ra bi o liter kan lodo ti won Olorun, liter kan lo je o.
1: Hmm.
0: Ile ise ijoba to ba ni sajiru kan be nkan te fun wa Nigeria bi pe liter kan ni bi bayi. Pe ki pe NMDPR re. Won so la ni won se ba won lepo ite bo pe. Sugbon ni be yen liter kan nje. Koko ni pe 50 liters yen yen, but 3,000 yen o. E si lona 150,000.
1: Hmm.
0: Ni 50 liters yen. E yo 150,000 kuro ninu 5 million. Se yi yo kankan.
1: Hmm.
0: So han ba, so han ba yi yo kankan.
1: Hmm.
0: Ka se 150,000 yen lona mewa.
1: Hmm.
0: O pe 5 million.
1: Hmm.
0: Bi era full tank e de lo gbe losu kan. E godo se ju afi te ba fin sise transporter case yo to de niyan
1: e bi npawo
0: e bi npawo niyan sugbon a mo fe lo school mo fe de bi ise kan kan beyen e le ra futan ki ni e me wa losu ko sese sojo meta le ma lo futan ki be ni la se be ise ba de wa ni e gbe ni lorin kan bi won so ye yin baba
1: keyan o te wa ra gan losu
0: o je 1.5
1: e wa yo 1.5
0: ko ti to ida kan ninu meta salary yin sugbon Nigeria ti wa nbi bayi e mo lo fun 1.5 and the salary 70,000 minimum wage. 70,000 yen baba ke korodu e lori yepo e jeun e washo e momi e siye kan e si ma ya 5,000 lati ra food tank tori food tank ma je 75,000 lori salary
1: en ga won wa diyan ha ko gbogbo salary
0: ani se ko ti e wu yan se lati se be baba o si ma ya 5,000 se ani se ko ti e kan ti e di
1: eyo
0: kuri ma be rara be gboro ko ko sa wa nu oko e o peju ke po wa nu nkun e lo o si ma ya 5,000 kun ko ti le ra food tank e wa fi yen ri en to be ida meta 3% your salary e ni food tank ni UK 3% salary ni food tank ni UK ni Nigeria o n lo si bi 110%
1: ibi en so wi pe epo ti won ijoba won se daada
0: si ida meta ni food tank ni salary
1: a n gbowo
0: ni bayi ida 100 gbogbo e patapata ko to ra food tank
1: abisoro
0: kan temi ma n bere ni pe nigba to lo si UK yen sowo epo nikan lori ko ri bi titi won se ri ko fi we ti Nigeria ko ri bi ile iwosan won se ri ko fi we ti Nigeria ko ri bi suku won se ri ko fi we ti Nigeria
1: e n ta n so igan baba ni awo gangan o na lo sinmi nbe ni
0: o se faji lo ni sugbon tori yin na ni o se ma n so ni awon gbigbaye ti won tori ti won lase n gbele aye tori ti wa ni
1: tori temi lo fi lo sinmi
0: bẹẹni eyin le ran pe ko lo sinmi pe mo ti ise gidi sugbon ko wa ri school won lohun ko fi we ti Nigeria ko ri titi won ko fi we ti Nigeria ko ri bi oja won se ri ko fi we ti Nigeria ko ri le wo san won ko fi we ti Nigeria
1: won se le ti gbagbe o fe mo pe igbagbe mo nse
0: nkan ti se wa like yin fun ni be ti se so yin ti ran leti se bo re yin ni e ti ran leti be yin o ti n gbo
1: okay to eyin nkan kan le mi mo daju wi pe en tin tan oro mi o ye yin
0: e tan tan le ma mo
1: o mo ko n tan yan ni o
0: e tan tan le ma mo
1: ti won tan yo le mo mo
0: laye ati jogan ni esa e tan tan sin gan tori e ba pe san san bori awon Nigeria o n ga pe oro
1: ni gbogbo eyan na ko wa ni lo fi je wi pe ngba mi en ti won tan
0: be ni o le ma mo be to n tan yan mo bero lohun pa
1: o lo fi je wi pe ngba ti dipo ba n bo e a to ra won eni etan
0: abi oruko won ni
1: en yo atawon en ta n tan
0: be
1: a n tan ateni etan
0: be ni
1: to o na ra fi wan so fun yin pe sere odun 2027 yi e ba tun fe mo gbe pure water sinu cup ke wa mo mu bi ice cream e mo je won o tan yin o oloye le kan san ni ore mi kan nu se ri to ba ti wa ni bi ibi se o lo ki ni bi se re njo kan ni
0: okay
1: wa mo ti mo wo ore mi yi bo ba ti gbe to ba ti gbe cup
0: o
1: ba
0: o
1: mo ni ice cream ni ore mi yi ice cream ni mo be ni mo mo so lokan wi pe olodum mo sanu
0: mo to da lo demi na o
1: mo sanu temi na se won wa ni lo mo ti e so fore mi pe
0: fona
1: mi o ibi ti mo ri se in be ko nbe to sa mo ri ti mo n gbe kene ye lo ba de ti jo kan bo ni ore wa gbogbo gba mo wa mo nke o o mo ice cream e ti e fi lo mi
0: abi
1: no you are not you don't tell me you are coming
0: you don't tell me you are coming o ya ti de wa yin na e ji eye na
1: there is love in share
0: abi die to lara kan nkan na
1: I will order for you
0: okay
1: I'm going to order for me o ni ah gbogbo gba ti mo mo wa won o ti close bo wa laaro
0: won
1: close
0: wa wa lesson ale oru ge wa close
1: dawo gangan ni won
0: lo ra ti die
1: to bo ti wa di ojo kan mo ni loni yi o sori kini to gbe danu
0: ajo wa today saturday
1: ajo mo ni mo ba lo te da kini ngba lowo re temi ti to woto as a pure water awọn kọbu bi ice cream ni o ase bi water lo gbe sinu kọbu bi pupa bayi ni ni mu oni ore wa pure water ni o gbe sinu kọbu ajojo yi oni today pe pure water
0: today tomorrow
1: pe
0: tele ice cream bi pure water
1: ni won si ni bi front desk
0: ti ni ise ma se wa da le do pa o pure water awon ta ba gbe sinu ere
1: bo se ni
0: package la ye o ore yen na ma gbe be se so e
1: yo ma gbo nja ti se pe tin nu yo ma gbo mo se so oni mo fi so bi pe ore mi po ba n gbo mi te won tu tan ni 2027 te mo poro 2027 la bo te won tan
0: e buyan
1: o ti e ni record bi gbe e bo ti e ni pe o ta gbe nu cup
0: o bi bule ni
1: se ma ye pa won ta ice water
0: be won era
1: o yo mo ra omi sinu
0: la lo satana
1: o aro wa awon cup wa aye ijon
0: o ni re bayi cup baba da
1: o lo ye le kan so ni e nipa mi e je ti oju opo le o eh Steven tin lerin tin lerin gan wa o tun face cap re de
0: ori yun
1: to oloye le kan so ni
0: baba
1: e ja si oju opo le o akoko nitori awon eyan ti oro wa yi o le ti mo akoko ba won ku le na
0: bene
1: ba pelu oro re wa
0: bene ore wa nu re
1: eleniyan oloye le kan so ni e tin je kawon eyan mo rerin ju nle se tin je kawon eyan mo oro Nigeria oro te eyan mo serious
0: bene mo ti leju ba mi rerin mo
1: e mo leju gan ojo yin di leju to e ja pe number fun yin 0916 ko re wa ko ma lo ma fowo leran ba 0916 893 1000 0916 893 1000 number akoko nu number elekeji re 0915 333 4893 0915 333 4893 number keta re 0911 3 Mary 893 0911 3 Mary 893 number te pe wa si laaro to ninu hello
2: e ka ro o
1: e mo ka ro sa o
2: atokun
1: to oju oni ti
2: o ma ma se o
1: ami olohun ami olohun
2: o yin fi beto yin o
1: ami
2: oloyin ni
0: baba
2: ano da yin lagba o
0: ami ateyin
2: o
0: sa
2: ami ateyin o wa yo ni teyin o
0: ami ateyin o sa
2: seri oro are wa ka no ada keni tori pe kini are france to lo ba nile to lo kila lejo are france fi le sinu ile o ni o bo ndele ko dile mu o nlo si un o lo si kini o lo tun oro lu re se ko tun lo tun de ba nbe na so ti ye se are la wa ni Nigeria yen se o ma koko n to kan lati ma to ye ko se fun orile ede re eni pe mo so ninu oro ninu ori phone radio yi na mo ti so njo ni wi pe are o le lo be yen se n pele keta tun won se pade un re e keta re igba keji ni ran lo igba keji o si ile are na o si ile are o le yodu sibe n lai lai tori igba na to ti gbe
1: ibi tẹ ń lọ o ti ní agbára ju ẹ dákun orí afẹ́fẹ́ la wàyé ntẹ àbá ti fìdí rẹ múlẹ̀ lọ́jọ́ ti wà àwa ò lè sọ pé bẹ́ẹ̀ lórí o ntẹ sọhun èmi tako mo tako. Hello
2: Ẹlú Apostle.
1: Tọ́, orí yóò ní dàrú.
2: Àti tẹ̀yìn náà.
1: Ẹ ṣeun
2: jẹ́. Adúrà yín ìlágbára láàárọ̀.
1: Ẹ ní mọ̀ gbé pé ọwọ́ ta nù ke.
2: A ní mẹ́bẹ̀ yín náà, olóyìn pẹ̀lú àmẹ́bẹ̀
0: yín. Bàbá.
2: Apostle.
1: Tọ́, ojú òní ti yé o.
2: Ṣé ọ̀pá?
1: Ẹ mọ̀ wà pa o.
2: Olóyìn tán ní.
0: Bàbá o.
2: Ṣé ọ̀pá?
0: Ẹ kàrọ̀ sá.
2: Ṣé rí olóyìn tán ní Apostle tí máa fẹ́ pé Nàìjíríà a wà ní kómà wà láìmì ní ìrógúnmọ́ jáyọ̀ pa. Àwọn pípù yìí ti fayé ọ̀tá wa jẹ́ débi ní ìmọ̀kọ́ tí mo fi lè kọlífà ẹ̀ mọ̀.
1: Kàbíyèsí ọlọ́run.
2: Wọ́n ti gba ẹyẹ ẹwọ owó tẹ dárúkọ $700 billion. Mi ìrò bíràn mi wọ́ gbogbo ìtẹ̀ sọ ẹ̀. Wọ́n lè wà fún ẹnìkan kó máa bọ̀ wá tó. Wọ́n ọ̀sẹ̀ máa kó o. Ibi ìtàn ti ké là ń gbọ́ olóyìn kan ní wọ́n ọ̀sẹ̀ máa kó o. Ibi tó lórí wá wà báyìí kẹ́ mi ìtàwọn ti kó o lè fáwọn ilé negotiate. Ibi tó lórí wá wà báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí kẹ́ mi ìtàwọn ti kó. Mo kábi kan tó jẹ́ pé China gan ẹ mọ̀ gbà tí wọ́n ẹ̀ tó lọ sí UK. China mine níbí báyìí wọ́n wá sanwó license mining wọn mọ́ over $2 billion lówó license mining wọn wọ́n sanwó. Wọ́n wá sí wọ́n wá lé àwọn China dà wọ́n wá fẹ́ fáwọn UK báyìí náà ti lọ UK báyìí. Ṣé mi ìrò bá wa mi ìrò bí àwọn kọ́ là ń rú lára wa èèyàn kàn tàn wá ni bí àwọn tó ń rù wá ni bí tó lórí wá lọ ẹ. Àwọn tó ń rù wá nìyẹn bí tó lórí wá lọ ẹ.
0: Olóyè
2: sọ̀rọ̀ nípa Fabio lẹ́ẹ̀kan ẹ.
0: Báwo
2: ni Transport Network UK ṣe rí?
0: Báwo ni kí ni?
2: Transport Network UK báwo ni?
0: Ọ̀pẹ́ bolo ni ó perfect ní UK transport wọ́n wà OK.
2: Ṣé àwọn kan tó pọ̀ nílé ìwé ìfú everywhere?
0: Ẹ ti ẹ nílò mọ́tò ń bẹ̀ gan.
2: Ẹ post my link nílá tẹnu ọ̀lọ́lẹ́ yín dé pẹ́lú. Wọ́n mọ̀ mọ̀ ní Spotify ní pé tó bá di filter tó bá di púpọ̀ ìkó ti ẹ̀sán kọ́. Ṣé àwọn olórí wá ronú bẹ̀ títí kó bá ti ẹ̀sán jọ̀kan kó sí ní ẹ àwọn UK wọ́n ní kó òwò ìjọba sí máìnì ètú wọ́n ti máìnì ẹ̀tàn kó pátá débí tó bá tíbẹ̀ báyìí ṣé ó máa kọ̀ láti àwọn ẹ̀dẹ́gbàá kúlẹ̀ wọ́n lè máìnì tí wọ́n rà láti tani àwọn náà tàlàrọ̀ ọjọ́ ni táwọn náà bá ta gbogbo ìṣọ́ tuntun wọn tó máa fi bẹ́ẹ̀ wọ́n ti bọ̀lá ti fẹ́ rí ìjọba yóò dẹ̀ pèsè ẹ̀rọ fún wọn mẹ̀kúnnù. Ṣé rí sí àbá take action aláwà ni kó máa ẹ̀má fẹ́tò wọ̀.
1: Ẹ ṣe ojú òní tìyín olóyè lẹ́kọ̀ọ́ sán ni ẹ̀rọ ojú ọ̀la Nàìjíríà ń bà mí o.
0: Kò sẹ́ni tó fẹ́ràn Nàìjíríà tọ́jọ́ ẹ̀tẹ́rù ọjọ́ ọ̀la Nàìjíríà ò bá.
1: Ẹ̀lọ́.
3: Ẹ̀lọ́ sá ẹ káàárọ̀ sá.
1: Ẹ káàárọ̀ mọ́ o.
0: Ìyá ọgbọ́n yín dé.
3: Ẹ sá. Mo kí dájú wa tọ́mọ̀ ń bẹ̀ yín o.
0: Ẹ káàárọ̀ màmá.
3: Ẹ sá. Àmọ́ bí tá à ń lọ́lù yìí báyìí ni àmọ́ bí tí ọlọ́kọ̀ wà wà dé báyìí. Nàìjíríà ìkọlà wà láti jọ èyí ò da èyí ò da èyí ò da ọjọ́ ọ̀la tó fẹ́ mọ èyí tó da
1: báyìí.
3: Ẹ wo gómìnà ìlú mi ti ẹdọ yẹn ẹ máa gbọ́rọ̀ nǹkan tó ń sọ.
1: Sọmọ ẹdọ ni yín mà.
3: Ọmọ ẹdọ lè mi ìbàdàn wọn bí mi sí nù. Ṣé ń gbọ́ mi sà.
1: Àgbọ́yé mà.
3: Ẹ wo ojú ọ̀nà kan ó ti lé ní 100 years ojú ọ̀nà yẹn olópa àlàáfà wa Ondo State ní tẹ bá ti kọjá ìfọn síwájú bíríjì yẹn bó ṣe wà láti ayé aláyé ti dáyé fún ọ̀rọ̀ onípẹ́ kọ́ ń ṣe irú nǹkan báyẹn kọ́ tún ṣe kọ́ nígbà ayé tiwọn káwọn náà kọ́ rìn nǹkan tọ́ka rere sí wọ́n wá lọ́kàn bí àwa pẹ̀lú London. Irú èmi arúgbó báyìí ní ìsìn àwọn arúgbó tó wà London wọ́n ń jẹun ọ̀fẹ́ wọ́n ń gbádùn ọ̀fẹ́ ẹ wá ń sọ pé 3000 ni wọ́n ń ta epo ní London. Níbo là ń lọ Nàìjíríà o kọ́lọ̀ kójọ kó ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà o ìyá Sátọ̀dé látẹ̀lẹ́yẹlé ló ń sọ̀rọ̀ God bless Nàìjíríà.
1: Nígbà táwọn àgbàlagbà gan-an tí wọ́n ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ Nàìjíríà tẹ́rù sì ń bà wọ́n àwa tá a wá jẹ́ ọmọdé lásìkò tá a wà yìí o ọjọ́ ọ̀la Nàìjíríà ẹ̀rù mọ̀ ń bà mí gan nígbà wọ́n ti ń fi gbogbo àwọn nǹkan àlùmọ́nì wa tí wọ́n ti fi ń sore láti fi gbádùn tiwọn. Hi, hello.
4: Hello, good morning.
1: Good morning.
4: This place for me, I just want to call you from Akata.
1: You're welcome.
4: Yes, sir. You see, if there is no crime, sir, let's say I'm working at your radio station now and I'm supposed to, contest for something that we promote the station. It is the goodwill and the backup of the redistribution that will market. And if the state governor or state government in the office supporting its own, there's no crime. As the question is, does this man have track records? Does he have a criminal record? The answer is no. Has it been tested? Because he is the chairman of the Yongui Alakaya, and he did wonderfully well. He was the finance minister under the Abiola Dimond. He did well. So if somebody like him now going out, what do we expect? It is the good job of Governor Chinomaki that will package, that will, they will package together to market him for the next election. That is the fact. President Bola Tinubu has been supporting his own. So that is normal in policy. So it's not a crime. That's my doctor. Good morning.
1: All right. You are welcome. But let me just say this for clarification. We are not condemning any political candidate, any candidate from any party. We are just talking about the present situation of each party and then what the party is trying to bring out to the populace. So that is what we are talking about, okay? So we are not condemning any political any party's candidate.
5: Ọgbẹ́ni Alukolopo láti Akala Express.
1: Ẹ ṣeun sá.
5: Ẹ jọ náà, èdè gẹ́gẹ́ bí ìmọ̀ràn ọmọdé ti ní, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò sí. Ọ̀rọ̀ yìí ò lè, nígbà tí ń ṣe pé ayé Tinubu nìkan lààrẹ, Tinubu nìkan ló ń kàn fún President orílẹ̀-èdè. Ṣé bá ti kú wà ń bẹ, Ṣèyí Mákindé wà ń bẹ, àwọn pápá tó wà ń bẹ. Ẹ jẹ́ àyẹn ẹlòmíì, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò sí. Tó bá kí lóòótọ́ àti lóòrò ènìyàn ti ṣì wà, ṣóò nìkan ni. Ọdún báyìí tó lò yìí ti tó ẹja sọ ẹlòmíì ti bẹ̀, ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò lé. Ọtọ́ àwọn ẹni yóò lé ẹja yẹn lò ní ìrọ́dọ́kọ́ ètò ṣe tuntun àti ìfitágbára ẹgbẹ́ bí ẹja yẹn lò ní ìsìlẹ̀ ẹkú ètò.
1: Tọ́ ẹ ṣeun ojú òní tì í. Ọ̀rọ̀ Nàìjíríà. Nàìjíríà ń lọ, à ń tọ́. Àwa ń bira wa léèrè wípé níbo gangan ló ń lọ. Àwa gangan tá à ń rìnrìn àjò nínú Nàìjíríà yìí, tá a wọkọ̀ Nàìjíríà. Níbo gan là wá gan ń rè. Àwọn tí wọ́n ń bá wa tukọ̀ rẹ̀ gangan à ń bi wọ́n lè rè wípé ẹ dákun. Níbo ni wọ́n ń gbé wa lọ lórílẹ̀-èdè yìí? Òun la fi ń sọ fún gbogbo ọmọ Nàìjíríà wípé ẹ jẹ́ pé àrò ká pe ọ̀dọ̀fin inú wa dáadáa. Sá wa gan sá mọ ibi tá à ń lọ. Hello.
6: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀. Tọ́ Mr. Tony. Láti ojú ọ̀nà kọ́ yìí tọ̀.
6: Ẹ̀jẹ̀ yẹn kọ́kọ́ dá sí ọ̀rọ̀ yìí. Ẹ má máa fún àwọn tó bá ti pè yín padà, ẹ má máa fún wọn lé sí ìmọ̀. Ibi tá à ń bá radio station yìí lọ sí ká tó máa sọ̀rọ̀. Báyìí báyìí mo jẹ́ ọ ní ìṣọmọ pátì báyìí o. Tó ẹ sọ̀rọ̀ ń pa pátì kankan ẹ ń láwà lọ́yẹ̀ yìí. Ẹ sọ sí pátì yé, ẹ sọ sí pátì bí. Ẹni tó bá dédé jáàmù program ó ní sùúrù fáwọn èèyàn tó bá ń pè kó gbọ́ kan tẹ́ ẹ̀ ń sọ kó tó jáàmù fi kọ́. So ẹyin ohun ẹ ń ṣe báyìí báyìí àmọ́ radio station tó ń ṣe báyìí báyìí.
1: Tọ́ ẹ ṣeun.
6: So tàwọn tó jẹ́ travel kiri tán fi ìlú wọn lẹ̀ ẹ̀sìn wọn lẹ̀ kan tó dé àti gbapò mọ́ ọ lọ́wọ́ oyè yín.
1: Tọ́
6: so ìjọba oyè jẹ́.
1: Ẹ ṣeun ojú òní tì yín. Hello.
7: Ẹ káàárọ̀ sáà.
1: Ẹ káàárọ̀ Mr. Broyd Owukọ yìí ni.
7: Mr. George,
8: ẹ káàárọ̀ sáà.
7: My brother.
8: Yes, sir.
7: God bless you.
8: Amen. Are you too, sir?
7: I just support the person who spoke last now. You see, Mama.
8: Mama Saturday.
7: Saturday.
8: Yes, sir.
7: Who called earlier? Which language did she speak?
8: Na Yoruba.
7: Okay. And she's from Edo, Abi?
8: Yes, sir.
7: You want to tell me, say if I can speak Yoruba very well, I will be speaking English?
8: You didn't even try yourself. You did try once in a while.
7: How did victims, but they are deceiving themselves. And the people crying, you know, they are the ones crying for the suffering that we are suffering.
1: Hmm.
7: And they are talking as if the Tinubu is their immediate senior brother.
1: Hmm. Hello?
7: I'll call you.
8: Okay, sir.
1: Okay. Hello?
9: Hello, Ekaro.
1: Ekaro, Mao.
9: Nadine, okay, Nadine.
1: Eshon.
9: Ẹ̀kọ́ ìkẹta.
1: Ọlọ́run ní tó.
9: Lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, mo bìlíù pé a nídi ní set of ó máa jẹ́ pé àwọn old research set of leaders àti ní tẹ́lẹ̀ náà la máa tún máa yàn púpọ̀. Pẹ̀lú àwọn ìṣòro ìjọba yìí tí ò fi ẹ̀sìn bọ̀ wá rárá. Tó a ti rí pé bí bá àwọn gómìnà ṣe máa fi lé ní àánà ti wà ní ìdílé ṣòro ẹ̀ náà wà níbẹ̀. Òbí náà wà níbẹ̀. So kò kọ́ lọ́dọ̀ ká sọ pé àwọn tó wá já gbàlagbà so tí ṣùgbọ́n bá lè tètè wà bóyá ìyípadà a tún wá ẹ̀ṣẹ̀ fún ètò.
1: Tọ́ ẹ ṣeun o. Ohun tó kọjú sẹ́lòmíì ẹ̀yìn ló kọ sẹ́lòmíì bí ìlò gangan. Bóró ayé bó ṣe rí náà nu. Olóyè lẹ́kàn sán ni ọmọ Yorùbá tó pè wá tí ń sòyìnbó. Ta wa sọ̀rọ̀ kalẹ̀ a sọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú aláta a sọ̀rọ̀ ilépo
8: aṣòníṣu
1: aṣòníyọ̀ ohun tó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan
8: àrẹ fún kálukú ní títí ẹ̀
1: táwọn èèyàn sì ń sọ èyí tó jọmọ́ tó ń kálukú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́nìkan wá pè wá tó wá mú tẹgbẹ́ òṣèlú tiẹ̀.
8: Lédè.
1: Hello.
7: George, no pay.
8: Yes, sir.
7: You see, I love this Yoruba language, and I love the way you people use your adage and everything to buttress what you are explaining.
1: Hmm.
7: It's unfortunate. I don't know why I'm not able to speak the language.
1: Don't worry. Come and learn it. Come and learn it from us.
7: Okay, I will get your number. I'll come and meet you. So that will be... you see how people are messing up themselves.
1: Hmm.
7: You mention your name, nobody knows you. You have been calling this station before. And you turn and you are saying things that are not relevant.
1: Hmm.
7: Is this how we are going to use to repair this country, Nigeria?
1: Hmm.
7: Simply because of the small money they have given to you, you will now come in and be talking to somebody who has been enlightening the people since money about the problems we are having and how to solve it.
1: Hmm.
7: It's unfortunate for such people.
1: Hmm.
7: If they are just like a Okpebolo.
1: Ẹ̀sìn ojú òní tì yín. Inú mi máa ń dùn olóyè lẹ́kàn sán ní. Nígbà tí bóyá wọ́n ṣẹ̀ṣẹ̀ dé tàbá wọ́n jáwọ̀ orí ètò tí wọ́n bá pè wá tí wọ́n mọ nǹkan táwà gbé dání tí wọ́n mọ̀ pé àga tán láìsí ìṣẹ́gbé olóṣèlú. Tí wọ́n á fẹ́ máa rò pé
8: olóṣèlú làwà
1: ẹyọ
8: bóyá tí wọ́n fi ń dá wa lẹ́jọ́.
1: Àwọn aráàlú náà wọ́n máa ń dá wọn lóhùn.
8: Kú ẹ ṣe bẹrẹ.
1: Hello.
10: Hello. Ẹ kú ojú wọ bàbá olóyè Sanni.
8: Yes, sir. Ẹ kárọ, sir.
10: Yẹ̀ẹ̀ta ẹ kú iṣẹ́.
8: Iṣẹ́ ló ń
10: ṣe. Ọjọ́ sà, à ń gbádùn yín, bọ̀ tí wọ́n kọ́ mo fẹ́ tọrọ ní ọwọ́ yín.
8: Yes, sir.
10: Mo yẹ dẹ̀ tí ń ṣe àmọ̀. Bàbá olóyè Sanni àti bàbá kan bàbá kejì wọ́n pè ní bàbá One Nation.
8: Okay.
10: Àti Wet Radio.
8: Okay.
10: Ṣé a rí gbogbo nǹkan tẹ́ ń ṣe lénìí? Kò sí ìwúlò fẹ́mi ọ̀la ló máa wúlò fún mo wá bẹ̀rẹ̀ mo fi lágbórúkọ ọmọ Yorùbá àti Nàìjíríà bẹ̀rẹ̀ ẹ jẹ́ kínní wà documented wọ́n dẹ̀ kẹ sọ́ di ìwé torí ọjọ́ ọ̀la àwọn generation nígbà tí gbogbo wa ta wà ní Nàìjíríà báyìí tá a bá ti lọ wọn á lè rí nǹkan kà because the truth is that this our generation have already failed and there is nothing we are going to leave behind except history. History yẹn làwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn lọ́ máa kà tí wọ́n á fi tún nǹkan ṣe. Wọ́n á wò pé nígbà tó ló mọ́ ṣe tiẹ̀ bó ṣe ṣe nígbà tárẹ̀sà ṣe tiẹ̀ tó ṣe ṣe àtàwọn tó ń pariwo tó ń sòótọ́ tí wọ́n ò gbọ́. Gbogbo wa la mọ̀ ó tọ̀rọ̀. Bàbá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kárí kóòtù bó ṣe yẹ kẹ́ ẹ ṣe nìyẹn torí pé kò sí freedom of expression ní Nàìjíríà but òótọ́ ọ̀rọ̀ ló fẹ́ sọ bọ̀ kò bófin mu
0: ko bo fin mu yen gangan ni ejo sa
1: e seun
0: bi mo boya ro ni bi o to ni sodo ko bo o lawon kan to ni sodo re fe
10: ya ti ro jade e ba ti ro wole ya ti ro jade ta ni o mo se e ba ti ro to wole ya ti ro to jade lo wa nu e go kilo je president wa to sa fun America gbogbo to so everybody lo mo o ni nunu kan ni o ti mo bo wa gbo nu to ti awa ti lo lori kan ri bye bye lo se yen yen re ajo
1: ẹṣẹ̀un ojú ò ní tí yín ẹjá gbé ìpèlè ìka fi ṣe tó kàn ẹ̀lọ́
11: ẹ máa kààrọ̀
1: yẹ́sà olóyè akíntilé ọmọ nìyí
11: olóyè akíntilé ọmọ nìyí látọlọ́pọ̀ àpàtà ń bàjẹ́
1: kò ní bàjẹ́ fún yín
11: olóyèsàn ni
0: mike sir
11: ẹ máa kú wíkẹ̀ẹ́dì
0: yẹ́sà
11: báwọn èèyàn ṣe rí lè ṣe rí yẹn ta bá sọ ẹ máa rò pé ẹnu wá dùn ni à ń jáde sí gbòòrò àárín wọn tí a rí gbà tó ṣèlú ti ẹbẹrẹ tó o bá ti ní information tó o ní nkankan lórí wà á tẹ̀lé wọn lọ bọ ọpẹlọpẹ ọlọrun ọpẹlọpẹ àwọn ọjọgbọn if not wọn máa mú àwọn kìnnì ẹ láti sọ báyìí ní information if I'm not safe ṣe rí ọlọrun á ṣàlùkù wa ṣùgbọ́n nǹkan tí máa fọ̀ sọ láàárọ̀ pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ ti sọ ẹjẹ́ ká lọ dira ẹjẹ́ ká lọ mú pvc wa ká gbọ́n dáadáa ká dẹ̀ bèrè lọ́wọ́ àwọn iṣẹ́ rí nǹkan tó wà ń dùn mí lórí ọ̀rọ̀ àwọn olóṣèlú ò ti pé ẹ máa búra yín kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún wa ẹsẹ̀ tó ń tí ò ṣe lẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ń bọ̀ yẹn kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe fún wa nǹkan báyìí ẹ̀yìn ẹ̀fílẹ̀ ṣùgbọ́n tẹ́ bá ti rí wọn báyìí ẹ máa rí wọn ọ̀rọ̀ alùpàǹsà sí ẹ máa sọ síra wọn àwa máa wá àwa wà kárí dèwé gbogbo àwọn nǹkan yẹn lẹ́yìn làwọn èèyàn máa gbọ́ wọn ò ní gbọ́ nǹkan tó fẹ́ ṣe gbogbo nǹkan tó dẹ̀ nídì lọ́wọ́lọ́wọ́ yìí pé kí lẹ fẹ́ ṣe fún wa àwọn nǹkan kan wo planning wo lẹ ní fún wa kò sí ẹjọ́ lójì kankan mọ́ fún gbogbo àwọn parties mọ́ ọ̀rọ̀ ìlúpàṣà ṣe orí ẹ̀ owó báyìí nígbà kan ṣe báyìí ṣé gbogbo yẹn ládọ́ máa gbọ́ ni ẹjọ́ torí ọlọ́run mo bẹ gbogbo àwọn ọmọ nàìjíríà àgàgà lọ́yọ̀ ṣe ti rí ẹjọ́.
1: ó ti rí bété tó ẹ mọ́ bínú ìpè tá a fi káàdì rẹ̀ ńlẹ̀ lóòrọ̀ tù nínú ẹ mọ́ bínú sí wa olóyè akíntilé ọmọ nìyí
0: ẹlẹ́bùkọ́ ìdí hangi network
1: tọ́ ẹ má bínú sí wa àgbọ̀yìn mọ́ ni òun tọ́ ẹjá wa máa lọlé olóyè lẹ́kàn sán ní kalẹ̀ lórí ọ̀fẹ́ láti padà wá lọ́jọ́ mẹ́jọ nàìjíríà ó dùn yóò dà gbogbo kan sí láṣẹ olódùmarè ẹ mọ́ gbàgbé o ẹgbẹ́ ìtẹ̀síwájú ọmọ nàìjíríà gbogbo ẹ̀yìn tẹ nífẹ̀ẹ́ nàìjíríà tẹ̀sí ń fojú sọ́nà fún ọjọ́ rere nàìjíríà lẹ́yìn ètò yìí ẹ pè wá sórí nọ́mbà yìí 08058816462 ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 08058816462 ẹgbẹ́ àgbájọwọ́ la fi sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí nù Nigeria Progressive Forum tọ́ olóyè lẹ́kọ̀ọ́ sán ní ẹ bá ń dágbére fún
0: àwọn ẹ ṣe àtọkùn ẹ ṣe tẹ gbà wá lálejò lénìí ẹyin tẹ bá wa gbọ ẹ ṣe ẹṣẹ tó túbà sí ẹyìn ni kò lè sí àwa lágbára ọlọ́sọ tó ń bọ̀ àtijọ́ pàdé pàlà àwọn nǹkan tó máa múnú irúta múrí ìwú dáadáa.
1: Tọ́ olúgbẹ̀mígi ọmọ́tọ̀ṣọ́ ló kọ tèmi yọ rédíò apostle arọgbó lòun bí ẹni rọ góòlù yín náà ní dágbére ọmọ ìyá àdúrà sọ pé ó dijọ́ mẹ́jọ nàìjíríà ó dùn yóò dà gbogbo kan sí bó bá wá dùn tó dáa tán èmi àtẹyìn wọn ò ní fi wá ṣàwátì èrè ó dàbọ̀.

obìrìkìtì àjipọ̀ ọjọ́ ìkúdà. Ìbàrẹ̀ Lọ́dùmarè ọba àjọkẹ́ ayé ọba Sàkẹ́ ọ̀run. Ẹrù jẹjẹ ní gbogbo ilẹ̀kílẹ̀. Kábíyèsí ọba Olódùmarè ọba Lèwí lè ṣe ọba lè ṣe Lèwí. Mo ń kí yín lórúkọ Ọlọ́run ọba tó ní gbogbo wa. Mo fi ń kí yín káàárọ̀ ló ń bi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa ketekete. Ní nǹkan ní West Radio 89.3 FM ètò ojú ọjà lè ń láǹfààní láti gbọ́. Ẹ mọ̀ pé òmùgọ̀ ènìyàn ló máa ń sọ kọ́lọ́run ò sí. Ẹ jẹ́ ká lọ ṣàyẹ̀wò rẹ̀ dáadáa. Bóyá níbi tó ti ń rìn inú ilé rẹ̀ ó ti yọ̀ lẹ́nu orí táìsì tàbí lórí ọ̀kadà ó ti ṣubú. Mi ló fi ń sọ pé ta lọ lọ́run. Ẹ ti rí i pé ò pe ènìyàn ni. Ọlọ́run tó jẹ́ pé òun nìkan lò pó múléró tó gbé gbogbo ilé ayé ró. Sí bẹ́nìyàn ṣe wẹjú tó sin ojú tó kò lè rí òpó kọ̀ọ̀kan tó lọ́n fi gbé ilé ayé ró. Àmọ́ tún sọ pé àkìkì tán Elédùmarè ọ̀pá tínrín tó kanlẹ̀ tó kan ọ̀run kò ti ṣẹ̀dá kankan tó lè fojú rí ọ̀pá náà. Ọ̀pá tó ga gaga tó fi ilé ayé ṣe àpótí ìtìṣẹ̀. Àpótí tọ́lọ́run ọba fi tiṣẹ̀ kò sẹ́dá kankan tó rí. Mo kí yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì West Radio. Mo kí yín lórúkọ aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì tá a wà yìí. Àti lórúkọ GM wa Ayọ̀ Emmanuel Ojo. Ìṣọ̀lá Adékúnlé lorúkọ tèmi o. Lorúkọ lọ́wọ́ bọ́tìnì mi ti ń bà wá gbé sókè gbé wálẹ̀. Stephen Igi. Gbogbo bíìtì tẹ̀ ń gbọ́ òun ló ń púpọ̀ o. Lónìí a tún jọ lọ ṣàwárí kí ló ń lọ nínú ọjà. Àwọn ohun ìṣẹ̀lẹ̀ wo ló ń ṣẹlẹ̀ nínú ọjà? Bó ònà ṣe ń ná ọjọ́ ọjà òun? Fún ọ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ okòwò tó mọ ọjọ́ ọjà tán tó ń ṣe tó ń gbé ọjà síra wọn.

ẹ ti mọ àwọn ọjà ojoojúmọ́ bí ọjà ìwòrò òdu, ọjà ògùnpá, ọjà àpáta, ọjà ọmẹ. Mo tún wá fi àkókò kí gbogbo àwọn olùrànlọ́wọ́ pátápátá èyí tí wọ́n dìde tí wọ́n ran àwọn ará ọ̀ràn yàn lọ́wọ́, tí wọ́n súyàyà tán súyàyà, tán fi tìfẹ́tìfẹ́ wọn hàn. Ẹ rí pé mo sọ pé ilé ọba tó jó ẹ wà ló bù sí i ìgbà tẹ́ ẹ bá padà fi rí ọjà ọ̀ràn yàn. Yóò dàbí ọjà kan tó wà lókè òkun tó jẹ́ pé gbogbo ó wà wọ́n tuntun lọ ní nígbà tán bá gbà láwọn ọ̀dà oríṣiríṣi. Kí la tún bá bọ̀ lónìí, ìbò gangan là ń lọ. Ṣé ẹ rí lónìí, mo fẹ́ kàn sáré fi nǹkan kan sí yín níyì látara àwọn ìwádìí tí mo ṣe. Ẹ sì gbọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì máa ń gbọ́ ọ̀rọ̀ látẹnu àwọn ará ọjà torí àìkànda ṣe. A máa ń gbá àwọn àmọ̀ràn látẹnu àwọn ìyálọ́jà, àwọn tán ti pẹ́ nínú oko òwò bó o náà ṣe ṣe náà fi survive. Nítorí ìwọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó o mọ bó o ṣe fẹ́ survive tó jẹ́ kó kàn rò pé tó o bá bẹ̀rẹ̀ lónìí bó lo wọn ló ṣe ọjà yóò sì yá báyìí ní àdúgbò tí mo wà sọ́jà yóò sì tà báyìí. Yóò tà o àbí ìwọ tó o ti bẹ̀rẹ̀ gangan. Sórí nǹkan kan ni mo fẹ́ jẹ́ kó o dì mú. Ẹni tó bá fẹ́ di ní ńlá tó fẹ́ di ẹni ńlá nínú oko òwò, o gbọ́dọ̀ máa gbé ìgbésẹ̀. Irú ìgbésẹ̀ wo lo fẹ́ gbọ́dọ̀ máa gbé? Ìgbésẹ̀ tí iṣẹ́ rí ó fi di ní ńlá ni. Gbọ́dọ̀ mọ ṣe àkíyèsí, gbọ́dọ̀ mọ ṣe àkàsí, o gbọ́dọ̀ mọ gbọ́ àmọ̀ràn. Táwọn èèyàn bá gbà ọ́ lámọ̀ràn, wà á gbé e yẹ̀wò. Ṣé lè lọ àbí ò lọ? Wọ́n ṣe ní ìṣíbà ìṣó lọ àbí ò lọ? O gbọ́dọ̀ ní ìfẹ́ o sì gbọ́dọ̀ kó ènìyàn mọ́ra. Ẹni tó ń ta ọjà nínú ọjà, ẹni tó ń ta ọjà ní àdúgbò, ó gbọ́dọ̀ máa pariwo máwọn oníbàárà rẹ. Bó bá jọmọ yékeé ló wá rajà lọ́dọ̀ rẹ, o gbọ́dọ̀ kó mọ́ra kó o fìfẹ́ àtọ̀yaya kó o fi dá lónìí. Tó bá sì jẹ́ àgbàlagbà náà, kó o fi ìfẹ́ àti ọ̀yàyà kó o fi dá lónìí.

0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Lọ́sùn, a tún lọ jà lọ́la.
2: Ẹ bá mi dá orúkọ yín fún àwọn aráalé.
1: Orúkọ mi ni mi sọ Olúwa Tóyìn Fadá Ìró.
2: Báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ okòwò yìí tẹ́ ẹ ṣe ní ìsìn tó fi di nílá? Báwo lẹ ṣe àbí ṣé bó ṣe di nílá yẹn náà lẹ fowó bẹ̀rẹ̀ ni àbí bó lẹ ṣe bẹ̀rẹ̀ gangan ṣe lè ṣàlàyé fún wa?
1: Ìgbà tí mo bẹ̀rẹ̀ okòwò mi, mo fi 1,500 naira ni mo fi bẹ̀rẹ̀ okòwò mi.
2: 1,500 naira lẹ fi bẹ̀rẹ̀ okòwò.
1: 1,500 naira mi lè kọ́ ọmọ ní. Ọmọ kan tó ń ṣe bábà ní ọ̀dọ̀ wa ń gbà yẹn, òun kọ́ṣẹ́ lọ́wọ́ ṣùgbọ́n wa máa ń fi owó pamọ́ ní ọdún náà. Sowó tọmọ yẹn rẹ jọ sí mi lọ́wọ́ nígbà yẹn ni mo fi kọ́kọ́ lọ fi bẹ̀rẹ̀ bàtà láti máa ta bàtà. Ìgbà yẹn là ń ta Dunlop àgbàlagbà ní 30 naira. A dẹ̀ ń ta tọmọdé ní 20 naira. Mo dẹ̀ ra 3 ẹlẹ́ja ń gbà yẹn mo rà ní 15 naira. Mo ra nẹ́ẹ̀tì ní 10 naira. Mo dẹ̀ bẹ̀rẹ̀ sí kiri bàtà ń gbà yẹn. Mo ń kiri káàkiri gbogbo ìsọpakò sango mọ́bódìjà. Mo máa ń kiri bàtà lọ ń gbà yẹn tí wọ́n dẹ̀ mọ̀ mí dáradára nígbà náà.
2: Ọgbọ́n wo lẹ wá dá sí tó fi tí gbogbo ẹ fi dirin gidi báyìí tó fi torí lè ṣe sọ́ọ̀bù bàtà mọ́ o tẹ́mi wò báyìí o.
1: Ẹ̀sùgbọ́n gbà tó dé kòríta kankan mo bẹ̀rẹ̀ sí kiri ọjà mo wá pàdé ọ̀rẹ́ mi kan tí mo ti mọ̀ nígbà kan rí. Ìyẹn náà dẹ̀ ń yan ẹ̀pà tà ó ń sọ́pláì ẹ̀pà ní dọ́sìn-dọ́sìn ó ń ṣe sínú ike. Ìyẹn ló mú àmú wọnú ẹgbẹ́ kan lọ nígbà yẹn rẹ̀ ń pẹgbẹ́ yẹn ní ìfẹ́sowápọ̀ ọlá inú kan. Ẹgbẹ́ yẹn dẹ̀ wà ní area Sango ní sáìdì Okakulasa àti ṣe sógbà tí mo darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹn. Àwọn sọ fún mi pé láì sí pé mo bá ní iṣẹ́ gidi lọ́wọ́ àwọn ò lè gbà mí sí inú ẹgbẹ́ yẹn. Mo wá sọ fún pé ṣé tí n bá wọlé ẹ lè fún mi ní àjọ àkọ́kọ́ láti lè máa fi rán bísínẹ́sì mi kí n lè máa bá yín darapọ̀. Wọ́n dẹ̀ ní àwọn ò lè kọ́kọ́ fún mi ní àjọ torí pé àwọn ò mọ̀ mí. Àkọ́kọ́ tí mo àkọ́kọ́ wọlé sí ọ̀dọ̀ àwọn nìyẹn mo ní láti fara dà fún wọn. Ṣùgbọ́n lítù tí mo níyẹn tí n bá ti kiri láàárọ̀ máa ti tà á ìrètí n bá rí ń bẹ̀ máa tún fi lọ rà mí ní ọ̀sán tí sì gbé kiri nírọ̀lẹ́ tó ẹ̀mí jì mo máa ń kiri nígbà yẹn máa kiri láàárọ̀ máa dẹ̀ kiri ní ìrọ̀lẹ́ títí Ọlọ́run dẹ̀ fi ń ṣe díẹ̀díẹ̀ tó kì í sí ẹ̀kan náà.
2: Kì
1: í sí ẹ̀kan náà lèèyàn máa ń dìde. Ẹni tí ò bá nìkan sílẹ̀ fúngbà tó wọ yẹn bá tó pọ̀ lòun ó tó bẹ̀rẹ̀ iṣẹ́.
2: Torí ẹlòmíràn ló ṣàn pé ọ̀run títí bá rí 100,000 ni màá tó bẹ̀rẹ̀ okòwò. Inú obìnrin mi fi jókòó lé látọdún pé dáàdì wa wọn ò tí ròó fún wa níye tí mo tùjọ ni o. Àmọ́ ní tẹ́ ẹ̀ sọ ní pé kì í sí ìgbà tíyàn bá ní owó tó pọ̀ ya bua nìyàn lè bẹ̀rẹ̀ okòwò.
1: Kì í ṣègbà tí owó bá tó pọ̀ èèyàn tó ń bẹ̀rẹ̀ nǹkan. Ṣùgbọ́n kókó kan ni pé téèyàn bá ti rí iṣẹ́ tó fẹ́ ṣe lítù tó wà lọ́wọ́ rẹ̀ yẹn kọ́kọ́ fi jó. Ó bá yẹ pé níkẹyìn ọ̀kan ló bá ká lọ rà á ìwọ tó síbẹ̀ má sọ̀lẹ́ máa tọ̀ síwájú nígbà tó bá múra pẹ̀lú akitiyan rẹ. Díẹ̀ díẹ̀ ni ewúlé tá à ń kọ́ náà sẹ́ẹ̀kan náà là ń kọ́lé ni. Ìkúkú sẹ́ẹ̀kan náà là ń kọ́lé nígbà abáralẹ̀ lára sìmẹ́ǹtì. Ìjọ abáralẹ̀ náà kọ́ lára sìmẹ́ǹtì. Ìjọ abásìralẹ̀ náà kọ́ là á gbẹ́lẹ̀. Ìjọ abásìralẹ̀ náà kọ́ là á bẹ̀rẹ̀ foundation. Tó díẹ̀ díẹ̀ náà ni nǹkan máa ń di odidi. Ṣùgbọ́n ẹni tí ó bá jókòó kò ní sún.
2: Ẹni tó bá jókòó kò ní sún.
1: Ẹni tó bá dìde ni máa ń sún.
2: Ẹni tó bá dìde ló máa ń sún. Àmọ̀ràn wo lẹ wá ní fáwọn obìnrin òde òní nísìnyí bí àmọ̀ràn fún wọn?
1: Àmọ̀ràn tí mo ní fáwọn obìnrin òde ìsinsìnyí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀lẹ́ni wọn. Wọn ò fẹ́ ṣiṣẹ́.

0: West Radio 89.3 FM Awani Baba.
1: Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Good Women Choir tẹ́ ẹ mọ̀ pẹ̀lú orin ọdún lọ sókè. Ibi tí a wà yìí, òun là ń pè ní Wells Radio 89.3 FM. Kànga agbọ́nmàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Mo ń kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin wípé ẹ kú ìmúra ọdún Kérésì àti ọdún tuntun. Ẹ̀mí wa ó ṣe ọ̀pọ̀ ìláyé lórúkọ Jésù Kristì. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM Kànga agbọ́nmàgbẹ̀ nígbà gbogbo. Orúkọ èmi tí ẹ̀ ń gbọ́ ohun rẹ̀ ni Mrs. D.A. Fashion ti Good

bóyá pápápá kí n lòkè òkun. UEFA Nations League, mo ń sọ nípa Group A. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Netherlands, wọ́n gbà lejò Germany, ẹ̀mọ̀ pé Netherlands lólùkọ́ni tuntun. Olùkọ́ni Savi,

0: ètò wa lánàá èmi àti yín àjọ sọ̀rọ̀ kan ní lẹ́yìn aṣọ pé trophy yẹn báwo ni ẹ fẹ́ pin gbogbo àwọn tó ti gba mẹ́dà
1: tó
0: ti lọ
1: àwọn bíi David Silva
0: gbogbo wọn tó ti rìtáyà gbogbo wọn tó ti lọ ọ̀lú
1: mi gbogbo
0: níbo la ti fẹ́ lọ bẹ̀rẹ̀ sí ń mu
1: ẹ tó gbọdọ̀ délé balotelli kẹ́ni kó mú mẹ́dà wá
0: ajá tó ti gbé sẹ́nu géètì yẹn àfi kẹ́kọ̀ọ́ ẹ àwọn ajá mẹ́ta tó kó sẹ́nu géètì yẹn gan kò gbúdọ̀ fo ìmọ̀ọ́yàn á ṣe èèyàn léṣe ni so mo àjọ pé nílé gbárù mẹ́dà yẹn lọ́wọ́ irú wọn bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n wọ́n lè fine wọn nítòótọ́ wọ́n lè relegate wọn nítòótọ́ gbogbo alárí nǹkan tí wọ́n ṣe fún juventus nítòótọ́ ṣùgbọ́n ẹ mọ̀ pé england máa ń fẹ́ ṣe nǹkan tiẹ̀ lọ́nà àrà ọ̀tọ̀ nǹkan tọ́rọ̀ england ṣe kẹnu nìyẹn ara ẹ̀sùn tán fi kan man city especially a number 54 crime offence tán náà ṣe wọ́n ní wọ́n kùnà láti fi ìwé owó wọn
1: bówó ṣe ń wọ
0: tó ṣe ń jáde láti 2009 wọ 2017-2018 season so ara offence major offence dẹ̀ nìyẹn another one tún ni pé wọ́n ní pé wọ́n jẹ́ káwọn ọmọ player tí wọ́n ní gan àti iye tí salary tí player tí manager ń gbà láti 2009 wọ 2018 ara offence and it.
1: Àti pé wọ́n tún parọ́ pé òkè onígbọ̀wọ́ kan wà láìmọ̀ pé
0: ó náà gangan ló ń sanwó yẹn another thing tún ni pé wọ́n náà sign a player tó kọjá tó bì tí financial fair play ẹ̀dẹ̀mú gbogbo aláìní mọ̀ pé ffp wọn ò fi ffp ṣeré wọ́n dẹ̀ ti ń wá ẹni tó máa já tó máa kán igi ffp mọ́ lórí ọlọ́run bẹ̀ sí man city ṣe orí tiẹ̀ ní ó gbagbá dáadáa tó dẹ̀ gbà kó so orí tiẹ̀ ló tẹ́ síbẹ̀ tẹ bá tún wà ara nǹkan tí wọ́n tún ṣe náà wọ́n náà ṣẹ̀ tán ṣẹ̀ ni pé bọ́ ṣe máa ń ra player ní england òfin tán filẹ̀ láti máa ra player ní england wọn ò tẹ̀lé ara nǹkan tán láti 2015 but sídé 2018 ẹ báwo ìgbà tán sign ní Haaland mo sọ fáwọn èèyàn mi kan ní background ni pé Haaland yẹn pẹ̀lú owó tán lọ gbélẹ̀ tán fi ṣe lọ́wọ́ fi ṣe deal Haaland nígbà yẹn pé
1: àwùjù wà mọ́ tẹ́ ẹ bá gbàgbé Ole Gunnar Solskjaer lòun ti lọ ṣe pàdé pẹ̀lú bàbá Haaland bí ẹ̀kan ti sí dì
0: yẹn.
1: Ọdẹ ló gbọ́ pé Man City gbẹ̀yìn wọlé.
0: Ọdẹ kò wọlé aláìlídẹ̀ ìdí tó wá di ó wá ṣe mẹ́díkà ó dẹ̀ dẹ̀ player tó ń play for Man City ohun gbogbo ẹ̀dá lọ ìgbogbo yẹn ti dì tán sìn torí aláìlídẹ̀ ti fi ojú everybody gbolẹ̀ nísìnyí gbogbo àti rí nǹkan so gbogbo yẹn gan bí ọ̀n bá fẹ́ mú wọn gan irú Man U tán gbójú wọn mọ́lẹ̀ gan.
1: Man U ò ní gbà.
0: Kò ní gbà irú Arsenal gan. Òun kan jókòó ó yin wọn lè kọ́nà lẹ́yìn bẹ́ẹ̀ yín.
1: Ó fi gùn Baskinside àti gùn wọn
0: pé. Àní ní kan mú yín o ṣùgbọ́n tó bá fi yín ilẹ̀ dáràn ẹni fi yín ilẹ̀ gan rògo. So gbogbo àwọn teams yẹn náà ń jókòó
1: tí wọn. Liverpool náà dúró lé wọn lọ́rùn.
0: Pé wọn jáde tán pé àwọn làwọn nìkan lọ mú wọn ṣùgbọ́n wọn fi handwriting wọn hàn ẹ̀wò ìwé tán fi sign check lélẹ̀.
1: Chelsea náà tó ti jẹ yàrí pẹ̀lú òfin yẹn tó ti mú rí àwọn náà wò.
0: Àwọn gan ti wà lára àwọn tó máa sùn Man City báyìí. Tó náà most of àwọn clubs ẹ̀sìn wọn ti láwọn ti wọ́n dúró de verdict outright verdict ni tí wọ́n bá ti wá ṣe verdict yìí tán each of the clubs wọ́n ti ní àwọn máa ṣe wàá gbé Man City lọ sí court lẹ́yọ kọ̀ọ̀kan. Gbogbo àwọn Luton Town tó ti lọ relegation àwọn gan ti láwọn padà bọ̀ wá gbé wọn lọ court. So gbogbo wàhálà ti Man City kẹsẹ̀ bọ̀ yìí.
1: Àpá ipa wọn ò ní ká. Ó yá kó tó dípa lọ lọ́sàn-án tèmi. Ẹ jẹ́ ń fún yín láwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lọ́la. Ìyá Serbia ló ń sọ̀rọ̀ UEFA Nations League. Serbia tó bá dago márùn-ún lọ́la. Wọ́n máa gbàlejò Netherlands, Germany àti Greece 7:45 lọ́la. Denmark àti Wales 5 PM lọ́la ni. Norway máa kojú Portugal 7:45 PM. Austria máa kojú Kosovo lago márùn-ún. Israel máa gbàlejò Ireland 7:45 ni. Ó yá Gibraltar àti Andorra lago márùn-ún. Lithuania àti Azerbaijan aago méjì ọ̀sán lọ́la. Ó yá Líìgì Àgbàjọ orílẹ̀-èdè Nàìjíríà Abia Warriors tó bá dago mẹ́rin ó máa kojú Bendé Insurance Ikorodu City. Ó gbàlejò Enugu Rangers Kanu Pillars àti Èyínbà aago mẹ́rin nífẹsẹ̀wọnsẹ̀ yẹn lọ́la. Katsina United tó bá dago mẹ́rin yóò kojú Doma United fún Kalifa wà nílé. Ó máa gbàlejò Kwara United Nasarawa United àti Niger Tornadoes. Gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn aago mẹ́rin ni. Ó yá Plateau United àti Inter Lagos aago mẹ́rin nífẹsẹ̀wọnsẹ̀ yẹn. Rancha Bees tó bá dago mẹ́rin yóò gbàlejò Rivers United ó yá Warriors FC ó máa kojú Shooting Star lọ. Policy ká tó dágbére ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin Warriors àti Shooting Star òkè ta ni Shooting Star lọ. Kí ni káwọn olólùfẹ́ máa expect?
0: Kí Shooting Star mú mẹ́ta wálé ni o torí pé opposition 8th position tán wà yẹn kò tẹ́ mi lọ́rùn tó. So do wọ́n ní géèmù méjì nílẹ̀ so bọ̀ mọ́ ẹ̀ sẹ́tìn pé bọ́yìn lọ sí wọrí yẹn kán mú kán má wọrí rárá kán mú 3 points mi wá.

ká wo ni gbogbo ayé ń dàdàrìngìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

ẹkú dédé àsìkò yìí o níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti gbọ́ wa lórí ètò yín ètò kan tí ọlọ́run ọba lọ́wọ́ sí tí ó fi ohun tẹ̀lù fún ìgbádùn tọmọdé tàgbà láti ní àlékún ọgbọ́n àti láti mú omi ìmọ̀ látọ̀dọ̀ àwọn arúgbó tó sì ń bẹ láyìíká wa lónìí lórí ètò yìí a máa lọ ń kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tó ti ní ìrírí ọ̀làjú ti gba ayé kan àṣà ti yí padà orin ayé ti kúrò bíi tàtijọ́ là ń pariwo ètò yìí máa ń ṣe àfihàn ìṣe àtijọ́ àti ẹ̀kọ́ fún àwùjọ wa lónìí lórí ètò yìí a máa lọ ń kàn sí àwọn àgbàlagbà tó ti ní ìrírí láwùjọ láti mọ̀ bí wọ́n ṣe gbégbé sí ayé wọn nígbà èwe èyí tí ó jẹ́ kí ó gún régé dòní èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Frances Amavi ẹ̀yinjú elédùmarè ló ń wá sétígbọ́n yín láti kàn ní Wells Radio 89.3 FM eyín nìkan gágbọ́n má gbẹ èyí tí ó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn lónìí a ó máa tẹ̀síwájú nínú apá kejì mímu omi ọgbọ́n àti kíkọ́ ẹ̀kọ́ ní onírúurú ọ̀nà láti ara màmá wa Mrs. Rosanna Ẹ̀bùn Olúwa Akinyọdé ẹ máa gbóhùn wọn láìpẹ́ kí a tó máa bá ètò lọ ẹ jẹ́ kí a lọ fún ìsinmi ráńpẹ́.

0: padà. Ètò àgbàlódé náà ló ń tẹ̀síwájú. Ẹ máa bá mi ká lọ.
1: Ẹ dùn ilé kan sí.
2: It's a great honor to me, Christ Apostle Historic Church. Church 2 Nijebu Ode.
3: Okay.
2: Ọmọ ṣe bí.
3: Okay. Ìgbọ́n gba tí ẹ má ṣe gbéyàwó. Christ Apostle Church lẹ ti ṣe gbéyàwó. Okay, ma.
2: So my mother has died when I was in the secondary school. Then my parents, I mean, father mi tó wà. Ó wà ní lọ́rùn. So
3: I think she
2: even mama, bàbá máa sin mama. I wasn't told until I went to Jos on holiday. Kò sí nǹkan tí èèyàn wá ní sẹ́yìn.
3: Báwo wá ní ìrìn àjò ìgbéyàwó yín ṣe wá rí? Nínú ìrìn àjò ìgbéyàwó láti bàtẹ ti ṣe ìgbéyàwó pẹ̀lú dádì, báwo ni àjò yẹn ṣe lọ pẹ̀lú wọn, pẹ̀lú àwọn ọmọ títọ́ ojú? Ẹ̀dẹ̀ tún máa lọ bí iṣẹ́. Àwọn arálé fẹ́ mọ̀, àwa bí a mọ́ fẹ́ mọ̀.
2: Sùúrù ni gbogbo ẹ̀ gbà, but mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá. Ọlọ́run ṣá ìgbà kò so gbogbo ẹ̀. Ó kú sàn yẹ́sì.
3: Ìyẹn dádì.
2: Níbẹ̀.
3: Ọlọ́run àti ẹ̀wọ̀n sáfẹ́ fẹ́ rere.
2: Àmì.
3: Ẹ̀yìn tán ti fi sílẹ̀ kò ní bàjẹ́. Àwọn ọmọdékẹ̀rẹ́ wọ́n yàn wọ́n yanjú láwùjọ. Gbogbo wọn ni wọ́n kàwé. Àbáwo ni ìrìn àjò yẹn? Ẹ sọ díẹ̀ fún wa nígbà pẹ̀lú pé àti dájì sí wà rán.
2: Gbogbo wọn kàwé. Àwọn tó bí àwa náà wà interested nínú ìwé. So gbogbo wọn kàwé. Ìbàdàn bí ìnáwó bọ́ ti lọ sí school.
3: Ok, ma.
2: Kí ló lọ school? Secret Heart.
3: Ok. Ètò onírèké àbí ti ring road.
2: Ti ring road. Àbí bẹ̀rẹ̀ yìí lọ.
3: Araba ni wọ́n mú mọ́ bẹ́ẹ̀.
2: So she said, "We're not going to see Catholic school."
3: Okay, ma. Okay, I do.
2: Saint Elisa. The baby went to Queen School.
3: Okay.
2: I don't know Kali.
3: Luashio. Erama. Kí n tó gbàgbé lẹ́ẹ̀kan ẹsẹ̀ jẹ́ ká kó yí wa pé ẹ̀kọ́ ìjìnlẹ̀ ìmọ̀ ìjìnlẹ̀ nínú French. Mo wá bí ẹ̀ tí ìfúnwa lé sí o, mo níṣẹ́ ẹ̀ sì lè sọ French yẹn dè ní.
2: So n gbà tó ṣẹ̀dí pa lọ fún summer flight.
3: Ẹ máa ṣèdè French díẹ̀ fún wa kẹ́ fi káwọn aráalé.
2: Bonjour madame. Comment allez-vous?
3: Bẹ́ẹ̀ bá ṣe ń sọ ẹ máa máa ṣàlàyé máa sọ fún wa lórí Yorùbá o. Ẹ̀sùn ìrẹsẹ̀ èdè díẹ̀ kẹfì kí àwọn ará ilé.
2: Bonjour, mes amis, tout va bien? Kí ni kí tó sọ fún wọn?
3: Ẹ̀kan ẹgbọ́n bá ṣe wá ní bẹ́ẹ̀ni bá ṣe darí yín. Tẹ bá ti sọ gbogbo nǹkan tẹ sọ látọkàn yín yẹn, ẹ̀wá wa sọ fún wa lédè táwa wa gbọ́.
2: Ẹ káàárọ̀ o. Ẹ̀ka sọ̀rọ̀.
3: Ó ní túmọ̀ nǹkan tẹ́ sọ.
2: Ẹ pé ṣé gbogbo ẹ̀ ń lọ déédéé, gbogbo nǹkan ń lọ déédéé ṣá. Ó gbà tá lọ fún kíní summer flight yẹn. Mo kọ́kọ́ dúró díẹ̀ ní London.
3: Ok, ma.
2: Ìyẹn ò lè lọ sí ibi kan máa ń fa gbòrò díẹ̀. Gbogbo bí ọ̀sẹ̀ kan àbí méjì tí mo ṣe ń bẹ̀. Owó tí mò ń gbà. Ó fẹ́ bí 6 times owó tí mò ń gbà
3: ní Nàìjíríà.
2: Economy wa dẹ̀ da gan gbà yẹn. Almost 1 ti Nàìjíríà one of the strongest kí n tó lọ. So pẹ̀lú ogun náà tí mo tún débẹ̀ ti pé owó rèé. Mo ṣàra tó ṣe díẹ̀. So Ọlọ́run kàn tẹ̀ bá wa ṣe ìrìn àjò yẹn. Àwa ìwọ̀n tó rọra. Tó pé nígbà tá a tẹ bó nǹkan tá a rà. Wọ́n ní pípa ní pé máa lè gbà fẹ́ mọ̀. Èmi ra ti ní mo ra fáwọn pípọ̀ mi, my parents, my father, mo ra gbogbo ẹ̀. So Germany.
3: Yes, ma.
2: Ni destination wa.
3: Ok, ma.
2: Bọ̀ tí mo dé di Germany, àgbà Belgium, Dover, àgbà àkọ́kọ́ take the ship or boat from Dover to Belgium. So Belgium to Germany, Cologne. Cologne in Germany. Train that wall. So mo kan wo pe se aye na lo fan ba saye lo fan ba so ba ta de be mo mo to gbo kan la ate abe sha o so ba ta wa ti ni kankan se gbogbo countries aye lo and students from all over the world ni o so ta ba ti ni occasion ta ba ti ni kankan se
3: yes ma
2: awon mo po Morocco àwọn ìlú Libya, Tunisia, gbogbo wọn náà wà ń bẹ́ o, gbogbo ara pàdé ń bẹ́ o, Poland, irú ìgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé àwọn British àti Wales kìíní kan, mo wò pé àti Ireland pé wọ́n ṣe bá mi tẹ́ bó ṣe rí gbà ń ṣá. Gbogbo ọlá pàdé ń bẹ́ẹ̀ so èdè méje German ni ma kọ́kọ́ sọ nǹkan tó pé gbogbo àgbédè ara wa international
3: student
2: nígbà tí German bá sọ tiẹ̀ àwa sọ English àwa sọ ẹni tó gbọ́ English
3: aṣogbo fún ẹ̀
2: àìṣe ìrìn náà sọ tiẹ̀ so èmi lẹ́ni kẹta ma sọ ti ma ṣe èmi ti gbọ́ láti English ma wá sọ ní French so tálọ́ máa ń tẹ̀lé mi náà jẹ́ Poland ìyá sọ ti ṣó ti mẹ́rin báyìí
3: bẹ́ẹ̀ ni ma
2: ó tún kú mọ̀ pa tó bí ma mẹ́fà mi ò tún mọ àwọn mo ti gbàgbọ́ àwọn ìlú tó kù
3: tó
2: bá ṣe máa ń ṣe nìyẹn sọ́nà kò ní di pé gbọ́kọ̀ tó
3: ń sọ
2: so tí ẹ bá ti gbọ́dẹ̀ méjì so German tí mo gbọ́ kò ju Guten Morgen
3: kí ni tí wọ́n yẹ
2: good morning
3: Guten Tag
2: Avidezi I see you later.
3: Wow.
2: So gbogbo ẹ̀yẹ náà nǹkan tó tẹ̀wà yà mí lẹ́nu wọ́n fún wa níṣẹ́ ṣe lọ́hùn ún èmi náà ṣiṣẹ́ káàkiri wọ́n fún mi níṣẹ́ nígbà tó dé ẹ̀yà wọ́n ní ma lọ sí skúlù kan kí wá lọ skúlù náà kìí ṣe secondary o bíi ọ̀rọ̀ kínda child
3: iso bi German kindergarten
2: ìdẹ̀ ni mo ti mọ̀ mo ní kí ni mo fẹ́ lọ ṣe kí ni mo wà wọ́n ní kí ṣe àwọn ọ̀kẹ́ máa sàn kankan wọ́n bá ní ọjọ́ bàbá ìlú àbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n lọ ṣe medical test ìbí náà ti ń ṣe medical tó pé kí n tó wọ mines mo ṣe medical test kan tó gbà wá sí ẹ̀kọ́ nígbà ìyá ṣe medical test ó di méjì bọ́ tí èèyàn lọ ṣe ti Germany yìí ó ti di ọjọ́ kan wọ́n tẹ̀sí gbogbo ara iṣẹ́ ó sún mi kí ló jẹ́ mo ní bóyá wọ́n rò pé mo ní àìsàn àìbùkú kan wọ́n ṣàṣe at the end of the course tẹ̀sí nǹkan tó hàn tẹ̀sí lára mi wọ́n ní mo free bọ̀tọ́ kan fún mi ní tablet kan báyìí kí n mú bá dé school lọ́jọ́ náà Guten Morgen nǹkan kì í ṣe tí mo gbọ́ náà Guten Morgen kan ni àwọn ọmọ school náà introduce mi sí gbogbo wa ẹ ti ní títà ìmí o kìnìkan èmi náà bá ń wo àwọn ọmọ náà àwọn náà bá ń wo àṣẹ skill mi dúdú tí wo dúdú ṣe ìṣe ìkópa jẹ ni wọn bá jẹ ilé wọn ní mọ́mì dáàtì ẹ̀ máa gbọ́ àǹtí kan báyìí wọn ní tàǹtẹ́bù ṣe ẹ̀bùn ni tàǹtì bóyá àǹtí lórúkọ ẹ̀ ó dúdú tó pé so nígbà tó ń dẹ̀ ṣàdẹ̀ dé skúlù ọjọ́ kejì ní àwọn tíṣà tó wà bẹ́ẹ̀ ní wọ́n rẹ́rìn-ín wọ́n ní pẹ́rẹ́ǹsì àwọn ọmọ ẹ̀ kọ́ máa yọjú ní káwọ́tẹ̀ fẹ́ rí tíṣà dúdú náà o wọ́n ní mo láti yọjú sí wọn o
3: kan rí yín
2: but gate wọn ò jẹ́ káwọn ọmọ pẹ́rẹ́ǹsì wọ ní rárá ẹ̀ẹ́dúró sí gate àwọn pẹ́rẹ́ǹsì yìí sí ìtàn ṣáà láti Mo lo si Sele, Silesian Church of Christ High School ni Oke Ado.
3: Oke ma.
2: So ibi mi kan te ni like mo ni African Church. Silesian Church. Ki lo de se awon church ni. Se mo Silesian Church.
3: Ni bi Oke Ado yen. Se bi Joyce bi kan lo wa.
2: Ado. Se ngba yen Okoyin wa nbe je je ngba yen. Mo ni o da ko guru. Only thing I like is breaking fire after 3 months. Don't agree with CB in the I won't consider me, don't want him.
3: French, you know, they call him Celestia Church.
2: French, you know, call him Celestia. Jerry, what a fucking call English, papa. But we call English, yeah. So. Mo se mo ko mejeji na ni mo ma ehn but to the French ni mo se
3: major
2: ni mo ti teach you.
3: Okay ma,
2: so mo ko French in African Church, mo ko French na ni Sele.
3: Okay ma,
2: mo kuro ni Sele ni 19 I think I spent African Church 16 TB then but mo kuro ni Sele ni 1991 Mary Way Odu Ona.
3: Okay, our Lady of Apostles. Bele wa lo
2: ibe ni mo ti retire ni 2003
3: ten lo gbogbo 35 years yen pe so me gba te dey our Lady of Apostles Mary Way yen lo du ona French na le ko ni be abede wo le ko
2: je to mo ti le I prefer French in the army.
3: Okay,
2: ma. So, because see, but what if I call it African Church?
3: Okay, ma.
2: More of a king, law. Buy it. So, Musa, what if I do? What if I do? The results, not doing the French results in 1984 was the best school I ever had. So, go send to me P.
3: Me no subject,
2: No, all the French people. So, go go about distinction, credit, distinction as a creditor. Our parents were pleased.
3: When if I can prove
2: that, if you come on, what was your French?
3: Oh, yeah.
2: University. If you came with it, you make a mind. I won't know the couple of this is French. To be my staying in the north. What affects it? I don't recall. To be even as a child, Hausa, at Ibo.
3: Yes, ma'am.
2: The main so, our answer. You know, mommy told us, I pray, show my friend, you have money, you have booking. What do you do? Tell you, Hausa. Ibo. Our English, she be our England. Once our English, our Portugal. Once our Portuguese. I want Spaniard, I want Spain, I want Spanish. Kilo wa de to pe awa niti primarily debited in Nigeria. And that time I saw Nigerianism kini kan pe ide ti se wa po abi ko yi kan tun
3: be ni ma be ni ma
2: a country a language now we have Igbo we have
3: Hausa
2: we have
3: Yoruba
2: and those are just the main kini
3: languages
2: o tu o po abi ko po
3: o po ma
2: iye kokon bi mi ninu na so oro language ba eyin omo e ma se French e ma se any other language aye yafi Yoruba ni kan se osho
3: ni kan se
2: o te se French ti de school sa e ma se ni school sa to mo se ri ko affect mi bayi mi o so ni o to ni first language Yoruba is not my first language
3: it's French
2: as a child I was speaking English and English and look at that part English is
3: general language
2: Hausa Igbo dem wa tun ni
3: kan esun awon Igbo ni e te fi gbo Igbo
2: ha nigba te pa ni won la nge
3: okay
2: ni ta kokon ti mo ti mo ju
3: eni eti ede gan o awon ede ede melo le wa gbo ni a fe to marun o Hausa Igbo French German language
2: mi o mo German
3: egun ba kekere te so le kan ara e na ni
2: won le tin ni pe full school start ni mo se Latin
3: e tu se Latin na
2: mo tu se Latin mo se French mo se English languages meta mo se
3: yeah
2: so e ma se bi mo se se yo ke gbo Yoruba yin dada ke mo Yoruba so bugbon de se be the Yoruba is perfect by far better mo lo go better be French mo ni kan ma se
3: yes ma
2: keji have this one that
3: okay ma okay
2: but o je de even as a physiotherapist
3: yes ma
2: me mo bo ti gba highest the resource the French
3: wow
2: so o ni interest o de pa won ti won to ku gbogbo won I know I'm saying what you want to be able to. Shelly, you did, right?
3: Yes, ma.
2: Oh, my. What you want to be able to do French? Can you want to be?
3: So won fe jo grandma ni yen
2: gbogbo
3: won se be se bi pe won fe kon ma ko ede yen won sa si ri daju pe won de be
2: gbogbo me gbogbo lo sa se da ko le na ado awon omo won but to won be won ni idea won se de won kan se ni school sa
3: okay ma
2: yo ba ni ke se ojo ma nti ni eh o de se je yo ko ma de so yo ba da
3: yo ba na le so yi grandma Oh, you're not going to be able to do that.

0: láti gba tẹ ti rìtáyà.
1: Àwọn ọmọ ní kí n máa ń ṣiṣẹ́ kankan.
0: Ẹja fẹ̀yìntì kẹ máa jẹ wọn ọmọ ẹ̀tọ́ yín ni ẹdẹ jẹ pẹ́pẹ́ lágbára
1: olùjọ àtẹyìn náà
0: àmì
1: tó bá kàn
0: yín àmì
1: díẹ díẹ náà lóye
0: ẹkàn bẹ́ẹ̀ ni amen Jesus name.
1: Màá travel
0: ok màá
1: mo bóyá títí a month time báyìí mo lè lọ sí ọ̀dọ̀ ẹlẹ́yìn àkóbọ̀
0: ok
1: ọkọ̀ ẹ̀ akéte ti àlè pastor
0: ok màá
1: eléyìí náà pastor. Really, no, pastor.
0: That's good.
1: What did you decide for next week?
0: Ẹ ṣá máa lọ sọ́dọ̀ àwọn ọmọ lóòrèkóòrè kẹ lọ máa kí wọn kẹ máa bá wọn tọ́jú ọmọ.
1: Bẹ́ẹ̀
0: Ọlọ́run a bá wa lórẹ̀ ẹni yín
1: ẹ jẹ wọn
0: mọ pé àmì àmì Jésù àmì àmì ẹ ṣe máa wọn aráalé ń gbádùn yín o. Wọ́n gbádùn yín gan ni pé ẹ̀rọ àmà.
1: Ṣiṣẹ́ Rejoice ẹ̀ àwọn neighbor wa Ibo ni wọ́n. Kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe lè ṣe pẹ̀lú wọn. Ẹ ṣàbá wọn sọ̀rọ̀. Àwọn dẹ̀ tún kí ìbò a máa sọ Ibo. Ibo song ní Germany. Nígbà tá a wà bẹ́ẹ̀. Wọ́n ní Nigerian di àbíkẹ́lẹ́ pọ̀jọ́ Nigeria. Pé orin wọn orin Nigeria. Ó ní orin mélòó la pé Nigeria orin ta máa ń kọ́ ń bẹ̀ẹ̀. Pẹ́pẹ́ fẹ́ 100.
0: Akọ fún yín.
1: Gbogbo àwọn tó pẹ̀ ọlọ́run òde kọrin. Àwọn so nígbà tá a máa kọrin ń bẹ̀ẹ̀. Èmi ni mo bá kọ́ wọn. Mo kọ́ wọn lórin Hausa. About 6. Mo tún kọ́ wọn ní group wa o. Mo kọ́ wọn Hausa. Mo kọ́ wọn ní Igbo. Kí n tó ṣẹ̀ṣẹ̀ wà fún wọn ní Yorùbá. But orin Yorùbá tí mo kọ́ group wa o ló pọ̀ jù. Tí wọ́n tó 12. Èyí orin bíi àwọn orin ìròyìn. Mo kọ́ gbogbo wa tata dúró síwájú àwọn audience wa.
0: Tẹ́ǹkọ́.
1: Mi là ń kọ́. Èmi náà ni mo ń lead wọn. Wọ́n kàn ń wò mí báyìí. Tíbù ọba ṣe lé ìgbà wúnyẹn nàmú ìgbà tí wọ́n náà. Ó pọ̀ pọ̀ tí Yorùbá yẹn ni mo mẹ́ṣọ̀ kó pọ̀ jù. Lọ́pọ̀ ṣá ń wò wá ṣá. Irú ìlú wo leléyìí? Wọ́n mọ̀ pé ojú mẹ́rin ojú ìrìn ẹ̀bí orin kílẹ̀. Àwọn tó kèmí ọkàn ọmọ wọn
0: ni.
1: Ibo Yorùbá. Ẹ̀gbọ́n ọkàn ọ̀làkọ́kọ́.
0: A wà ní agbo ìdárayá báyìí pẹ̀lú àwọn èdè yẹn àwọn aráalé. Mo mọ̀ pé ẹ̀yàwó mi máa máa ní ìbéèrè yìí lọ́kàn pé ẹ jẹ́ kí girama tún kọ́ tún sọ èdè mi yàtọ̀ sí French tí wọ́n ti sọ díẹ̀ fún wa. Ẹlẹ́gbọ́ Haúsá, ẹgbọ́ Igbo, ẹ tún lè sọ Latin. Ẹ kàn fún wa ní
1: Latin. Ìyẹn ti kú wọ́n sọ Latin mọ́.
0: Àwọn Catholic máa ń lò.
1: Irú àdúrà àwọn pàṣẹ kú. Àlàáfíà fún yín o. Àlàáfíà. The be with you. Peace be with you.
0: Ìyẹn nìkan lè rántí.
1: Ó pọ̀ tí mo
0: rí. Ẹ sọ díẹ̀. Ẹ fi dá wa lára yá.
1: Dominus Bobisco. Ṣé rí mi tẹ̀.
0: Kí ni ìtumọ̀ yẹn?
1: Kí Ọlọ́run wà pẹ̀lú ẹ. Ẹ spirit to àti pẹ̀lú ẹ̀mí rẹ. Ìṣẹ́rí ti Catholic yẹn. Ṣé tó bá dẹ̀ yà ń sìn yìí tó bá lọ tó máa kàn dé
0: máa. Ẹ máa tún wá rántí.
1: But wọ́n ń sọ Latin ní sìn bó ṣe ń sọ tẹ́lẹ̀. It's not a living, it's a dead kini. But wọ́n náà fi ń ṣe mass. Orin ẹ̀ gbogbo láti nígbà tó bá sì máa ń sí. Orin French náà ṣe mo fẹ́ ro ilé agbókò dé tí ó rí. Ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn kí ló wà bẹ́ẹ̀.
0: Òkè mo lè fẹ́ kọ. Ó yẹ kọ́ fún wa ní French.
1: Ṣe mo fẹ́ ro ilé bàbá mi ilé agbókò dùn mí sọ. Ṣe mo fẹ́ ro o sí o ilé bàbá mi lókè. Ọ̀rẹ́ jọ ayọ̀ ní ó sì rán. Jọ ayọ̀ ní ó sì rán.

0: c'est mon père. Il a dit, bah, le cas, moi, donc, quoi, là, il y a quoi, là, il y a.
1: Ah, et chez ma. Et à vous, ça, encore.
0: Dans ma lio, ma lio. Dans ma lio, n'a pas.
1: Il est tout mouillé. Oui, il est encore pour voir.
0: Tadje, il n'a pas. Where did he go? Tadje, il a ri, on l'a si l'oré. I say that wo bangba lo made say what I go be go get the labari give the labari
1: ifo ko
0: ke won ma se ko na se ti church na bi te
1: abi ke so ifo fun wa ke kon ki awon ara ile
0: na kene ki ge o na kene ke le ke
1: ayo eh on se da mo
0: na mo te ti mo te fe but the guy's in a car. Mama, I want to go. I said, Abbas, he didn't mind that. Abbas, he didn't mind that. We ain't no more. That go to the Lanafia. That say, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah,
1: Se ba dani kan wa bayi kini kan te ma nferan lati se ma te ma nferan kini hobby yin kini kan te nferan lati ma se te ba da wa
0: ju orin na lo
1: ju orin awon orin won
0: o ra hymns okay particularly
1: okay so anyway orin yin pe ki pe ki legbe yin te ma fi nko
0: mo ni die nbe I want to get him around a workshop, maybe.
1: Okay.
0: Music workshop.
1: Okay,
0: now. But I want to, yeah. But, Kim, I listen. See, I'm going to really, Kim, I bought the radio and say, you feel me talking news is the one. I'm back on my like, yeah. Kim, I bought news, Kakiri, Bubu, I, yeah, don't go to the show, and I'm going to say, I'm going to da. But listen.
1: Ìròyìn tó wà ní tí ó ń jáde ní ìsìn kò dá bí alára.
0: Kò dá mọ́. Ìgbà mẹ́ba ẹ máa fetí sí àwọn ìròyìn kan ẹ̀dẹ̀gúsẹ́kún. Kí bàbá kó máa bá ọmọ ẹ ṣìṣekúṣe. Kí ìyá kó máa pa ọmọ ẹ. Kó máa ṣe gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Tó pé kò sọ́jọ́ náà kò tẹ̀ sí ìròyìn tó dá mọ́ báyìí. Àbí kò yà yín lẹ́nu.
1: Ó yẹ bẹ́ẹ̀ ni mà ó yẹ
0: nígbà. In fact,
1: ohun ìyàlẹ́nu ńlá ló jẹ́.
0: So papa mi, òun náà láìkí eré gbogbo BBC. Ẹ̀tẹ́ bá lọ tẹ́ bá ṣàṣejù tẹ́ lọ disturb ẹ̀. Wọ́n ní òun fẹ́ gbọ́ BBC, àgọ́ báyìí bẹ́ẹ̀ gangan. Tẹ́ bá wà á ló fẹ́ gbọ́ news báyìí. Mo kàn máa ń wo bàbá mi ni. He died at the age of 100. Nǹkan bí ọdún mélòó sẹ́yìn. So inú ẹ̀ ọ̀hún dùn rárá.
1: Mo ní ìsìn tẹ bá dá wà, ẹ sì lè máa gbọ́ rédíò. Ẹ máa gbọ́ Wells Radio 89.3 FM.
0: Ogún ni máa tẹ̀lé máa gbọ́ jù
1: bá. Torí pé lọ́jọ́ ti wa àwọn ìròyìn ìdílé, àwọn nǹkan tí etí fẹ́ gbọ́.
0: Even brother yin Ibo yẹn, Chinna Zora, bí kí lorúkọ Ibo program.
1: Ìkọ́nà àwọn òṣìṣẹ́ wa.
0: So mo máa ń gbé láìkí ẹ. Mo máa bá ẹ bá mi kí.
1: Agbọ́n ma.
0: Olóòótọ́ mi ò mọ̀.
1: Ok, ẹ pọ̀n wọ́n. Rédíò lẹ ti máa ń gbọ́ wọn. Ìkọ́nà àwọn òṣìṣẹ́ West Radio ni. Àjọ a jíṣẹ́ fún wọn.
0: Ẹ bá mi kí o.
1: Ok, ma. Oúnjẹ wo lẹ fẹ́ràn láti máa gẹ? Gẹ́gẹ́ bí ọmọ Ìgẹ̀bú. Àbí kì í ṣe kọ̀kọ́rẹ́ lẹ fẹ́ràn?
0: Ìkọ̀kọ̀rẹ́.
1: Ẹ ti sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan pé kọ̀kọ̀rẹ́ lẹ máa ń ṣe ṣùgbọ́n mi wá ọ̀tọ̀ ni pé kéèyàn máa ṣe é fún àwọn ará ilé ọ̀tọ̀ ni pé kó jẹ oúnjẹ téèyàn fẹ́ràn jù.
0: ṣe rí dòdò yẹn ní north nígbà tá a kéré à ń rí dòdò jẹ à ń jẹ dòdò rárá kò tẹ̀ sí ọ̀gẹ̀dẹ̀ yẹn lọ bọ̀ tá a bá ti dé ìjẹ̀bú wa lọ.
1: Ọ̀gẹ̀dẹ̀ pọ̀ ń bẹ̀
0: òun la máa ń jẹ jù. Ọ̀gẹ̀dẹ̀ so dodo dodo then koko koko e mo tun like but then ojo meta e gbogbo nkan te feran na mele la ri nbe ko te mo te ti wa gbagbe pe iru ounje bayi pe o wa ngba kan ri o so nkan ti yan ba re bayi
1: lo nje
0: nse yi
1: ko lagun asiko yen o bu mi ranti pe asiko to asiko ti yin ti won ti biru awa bayi a ri pe ohun ogbin yin gba yen o ma ta ni o ma ta isu ma ma yo ponpon mu ni sugbon nisin se isu te fi gun yan gba yen le fi we isu te nlo nisin
0: o ya mi lenu ibo ta fi wa ni jos
1: yes ma
0: ni bi ta gbe government not kota se ni mo bi awon tomato na o je o kan li ato ni o po a fe de mama ra tomato a je ta ma je a se o je wa n ba ni gba
1: okede te so nisin gan o ma ma yo to ma to bi daada
0: be ni o
1: nisin yi ma ajile na ma fi gbin to ma ma pon sodi
0: se nkan to se to change taste ni
1: boya ayin na la ma bi eyin ni mama wa e bo se taste lasiko yin ni
0: ko taste be o ko taste be de no je ta to ma nje ju ni just ngba yen Irish potato
1: okay ma na mo
0: se
1: ko ko la na mo
0: yes sweet potato
1: okay sweet potato la na mo okay ma
0: o de ni gugu e na lo da mo te n bi awon momo ni sweet potato boya gbo ni ko si eyin igba mi wa lawon ori sweet potato Irish potato even Irish papa ate je ju papa tori o wa available
1: to be dafara
0: e ti mo ti foju mi ri o ti mo ti je gbe yin a ti todun mejo ko te ye mi o ko ye mi o
1: so titi disin yi ti agba ti de se dodo didi yen ogede le se ma nje
0: mi o se mo ri igbe mi ati mi te nje ko mi o te wa ni ounje ti mo like ju nsin je wo na mi te wa ni ounje ti ko so ounje ti mo like ju mo se
1: ite ba sa ti ri
0: eti ba ti ri eta ba ti ri mi o koko mo te tun bi won mo ni koko mo ni ko scare ko komo mo mo ni arogo koko ta ni mo je koko laye atijo awon eyan koko like but bi ko ajo mo de ngba yen koko de ni ko ta de fi kere onje awon usa yen basic te mi te won ti so awon yen tuwo de mi
1: like egan
0: mo like egan so a te ma nse ti wa nbe bo te ti ngbagbe ba se nse ba te de ba si lo ala le se ti wa nbe ma te tuwo fura de nono so o ni o nkan gbo yen lokochi azu.

ètò àgbàlódé tòní tún jẹ́ àrà ọ̀tọ̀ ìmọ̀kí síbẹ̀ ẹ̀kọ́ tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn omi ọgbọ́n àmúhumútán látọ̀dọ̀ màmá wa Mrs. Rosanna Ẹ̀bùn Olúwa Akinyọdé tí wọ́n jẹ́ ẹni ọdún 84 èyí ni 84 years old. Yálà nínú ìrìn àjò ayé wọn ni lórí ìjáfáfá lẹ́nu iṣẹ́ ni nínú àfojúsùn àti ìfọkànsìn títí Ọlọ́run bá fi mú wọn dé ipò àgbà tí wọn kò lérò lónìí. Mo gbà aládùúrà wípé Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ láti máa ṣe àmúlò àwọn ẹ̀kọ́ wúrà yìí lọ́nà tó yẹ. Ẹ̀yin olólùfẹ́ wa, níbi la ó fi àdàgbà ètò rọ̀ sí lónìí, kò ní jò báyìí lọ lórí ètò tòní. Ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run nígbà tí a tún máa mú àlejò pàtàkì mìíràn wá sétí ìgbọ́ yín. Ẹ má gbàgbé o wípé tẹ ẹ bá ní àgbàlagbà tó súnmọ́ yín, bóyá màmá yín ni tàbí bàbá yín, tí ẹ gbàgbọ́ wípé a lè rí ọgbọ́n kan tàbí méjì kọ́ láti ọ̀dọ̀ wọn, ẹ lè pè wá láago tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà yìí 08026382690. Lẹ́ẹ̀kan sí o 08026382690. Tẹ bá ní ìbéèrè tẹ fẹ́ bí àwọn àlejò wa lórí ètò yìí bákan náà, àǹfààní wà fún yín. Ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ ìbéèrè yín sí nọ́mbà tí a pè fún wa, èyí ni 08026382690. Ẹ tún lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo @WestRadio893, lójú òpó ayélujára ti ìbádọ́rẹ̀, èyí ni Facebook @WestRadio893FM fanpage, lójú òpó ìkànnì tàgbáyé www.westradio893.com. Orúkọ tèmi ni Frances Amavi. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa o, a ó nípàdé ayọ̀ lágbára Ọlọ́run, ó dàbọ̀.

Ẹ̀ka lẹ́ o, ìròyìn ilẹ̀ wa orílẹ̀-èdè Nàìjíríà làmú wá sétìjọ yín láti ìkànnì West Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Olúgbèmígà Ọmọ́tọ̀ṣọ́ ni oníròyìn. Ṣáájú, ẹ gbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti gùnlé ìbáṣepọ̀ alágbára pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà lójúnà láti mú kí ẹ̀ka ìwakùsà rúgọgọ sí. Olórí ọmọ ogun ojú omi lórílẹ̀-èdè yìí ti rọ àwọn ọmọ ogun láti yẹra fún òṣèlú ṣíṣe kí wọ́n má sì ṣiṣẹ́ wọn ní ọ̀nà èyí tí ó tapò bá aṣọ àlà wọn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ gbígbin igi èyí tó tó 80,000 lójúnà láti rọ́pò àwọn igi èyí tó bàjẹ́ nígbà tí wọ́n ṣe àwọn iṣẹ́ kan ní ẹ̀ka ohun ìmúṣagbára. Èyí làwọn kókó tó ṣúyọ nínú ìròyìn ọ̀hún. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti gùnlé ìgbésẹ̀ alágbára ìbáṣepọ̀ onípele mẹ́ta lójúnà láti mú kí ẹ̀ka ìdókòwò ìmẹ̀rọ tó ń ti àǹfààní iṣẹ́ ní ẹ̀ka ìwakùsà lórílẹ̀-èdè yìí rúgọgọ sí. Ìbáṣepọ̀ ọ̀hún òní yóò máa rí sí lílo ìmẹ̀rọ ní ẹ̀ka ìwakùsà ní ọ̀nà ti ìgbàlódé, ṣíṣe àtúnṣe ní abala ohun ìmúṣagbára àti àgbékalẹ̀ ètò ìdáàbòbò ní àwọn ibi tí wọ́n ti ń wa kùsà. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìjíròrò ìyún ti ilẹ̀ Amẹ́ríkà àti èyí tí orílẹ̀-èdè gbé kalẹ̀ lórí ìdókòwò ọ̀hún, èyí tó wáyé ní ìlú New York, mínísítà tó ń rí sí ọ̀rọ̀ ilé-iṣẹ́ ìyún tó ń ti ìdókòwò lórílẹ̀-èdè Nàìjíríà, Dókítà Jùmọ̀kẹ́ Odúwọlé, níbẹ̀ ni ó ti ṣàlàyé pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣetán láti ṣe àyípadà sí ìlànà ìdókòwò èyí tí ó wà ní ìbámu pẹ̀lú ìlànà ìbáṣepọ̀ ọ̀hún lójúnà láti mú kí ìdàgbàsókè bá àwọn ilé-iṣẹ́ èyí tó wà lórílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ṣàlàyé pé ìbáṣepọ̀ ọ̀hún òní yóò sílẹ̀kùn fún ìdókòwò mímú kí àwọn ohun tí a ń pèsè lábẹ́lẹ̀ rúgọgọ sí, mímú kí ìbáṣepọ̀ ọrọ̀ ajé láàrin orílẹ̀-èdè Nàìjíríà àti Amẹ́ríkà náà túbọ̀ rúgọgọ sí. Ó ní èyí yóò jẹ́ kí ìwakùsà lórílẹ̀-èdè yìí túbọ̀ múnádóko tí yóò sì máa tún fún àwọn òṣìṣẹ́ lẹ́ka ìwakùsà ní ìmọ̀ àti ọgbọ́n èyí tó yẹ. Olórí àwọn ọmọ ogun ojú omi nílẹ̀ yìí, Vice Admiral Iri Abbas, ni ó ti rọ àwọn ọmọ ogun ojú omi àti àwọn ọmọ ogun mìíràn láti yẹra fún òṣèlú ṣíṣe kí wọ́n sì má ṣe kópa nínú ẹgbẹ́ òṣèlú kankan. Ó ní kí wọ́n máa ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́, pàápàá bí ètò ìdìbò ọdún 2027 ti ṣe ń kanlẹ̀kùn. Ọ̀gágun àwọn ọmọ ogun ojú omi ọ̀hún òní ó gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ lónìí òde yìí níbi ìyàn ọlọ́wọ̀ọ̀wọ́ ti àwọn ọmọ ológun ẹlẹ́ẹ̀kẹta irú rẹ̀ fún ti ọdún 2026. Abbas, ẹni tí Rear Admiral Kọ́láwọlé Ògúntúgà, ẹni tí ṣe olùdarí àwọn ọmọ ogun ní olú ilé-iṣẹ́ àwọn ọmọ ogun ojú omi tó ṣojú fún, òní ó ṣàlàyé wípé ilé-iṣẹ́ àwọn ọmọ ogun ní ojúṣe pàtàkì láti ṣe ò
lójúdàn láti ṣe àtìlẹyìn fún ìjọba àwarawa. Níbẹ̀ ni ó ti wá ń bèèrè fún ìlànà akọ́ṣẹmọṣẹ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ ológun tí ó sì ń kì wọ́n nílọ̀ láti yẹra fún àwọn ọ̀rọ̀ àlùfànṣá, àwọn ìbáṣepọ̀ tí kò lẹ́tọ̀ọ́ tó ń ti àwọn ìwà èyí tí ó lè tapò sí aṣọ àlá wọn gẹ́gẹ́ bí ọmọ ológun nílẹ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ gbíngbin igi èyí tó tó 1,000 láti rọ́pò àwọn igi èyí tó bàjẹ́ nígbà tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ kan ní ẹ̀ka ohun ìmúṣagbára. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n ti bẹ̀rẹ̀ gbíngbin àwọn igi èyí tí wọ́n ló bàjẹ́ ò nígbà tí wọ́n rí àwọn ẹ̀rọ iná mọ̀nàmọ́ná alágbára èyí tí agbára rẹ̀ tó 33 kW ní agbègbè Adébáyọ̀ tó fi dé ibi tí agbègbè Mọ́mú parí sí. Ìyàn igbó kan èyí tí wọ́n ń pè ní Gàǹbàrí níbi tí wọ́n ti ń ṣe àwọn ẹranko lọ́jọ̀ Gàǹbàrí Forest Reserve lójú ọ̀nà Ìbàdàn sí Ìjẹ̀bú. Kọmíṣọ́nà fún ọ̀rọ̀ àyíká tó ń ti ohun àlùmọ́nì ilẹ̀ ìyàn ọ̀nàrẹ́bù Adémọ́lá Adérìntọ́ ẹni tó ṣojú dókítà Adésínà Evelyn Olófomilayọ̀ olùdarí iléeṣẹ́ fún àyíká àti àwọn ohun àlùmọ́nì ilẹ̀ láti fi ètò ọ̀hún lọ́lẹ̀ níbẹ̀ ni ó ti wá ṣàlàyé pé igi èyí tí ó dídìẹ̀ ní 10,000 ó ni ó bàjẹ́ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ iná mọ̀nàmọ́ná ọ̀hún tí ó sì ṣàlàyé pé àwọn irúgbìn èyí tó tó 1,000 níye ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò máa gbìn láti fi rọ́pò àwọn igi tó bàjẹ́ ọ̀hún lójúnà láti mú kí àyíká ìpínlẹ̀ Ọ̀yọ́ dúró re àti láti ṣe àtìlẹ́yìn fún ìdàgbàsókè àwọn nǹkan amáyédẹrùn jákè jádò àwọn agbègbè èyí tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́.

Ọwọ́ sìnkú àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ba àwọn afurasí ìgárá ọlọ́sà yùn, èyí tí wọ́n ní wọ́n gba ìbọn ìbílẹ̀ alágbèéká àti ọta ìbọn lọ́wọ́ rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ọwọ́ wọn ti ba afurasí olè kan, èyí tí wọ́n sì ti gba ìbọn ìbílẹ̀ àti ọta ìbọn èyí tó gbé dání nígbà tí àwọn ọlọ́pàá ọ̀hún ṣe iṣẹ́ ìpááràrò ní ojú ọ̀nà Ìbàdàn sí Ifẹ̀. Lánàá òde yìí, ọjọ́ 15 oṣù kẹsàn-án, ní dédé agogo 5:00 ni ọwọ́ wọn tẹ olè ọ̀hún ní ojú ọ̀nà Olóòpìrìpò èyí tó wà ní Àjíá nígbà tí wọ́n ń ṣiṣẹ́ wọn. Nínú àtẹ̀jáde èyí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún fi léde, ìyún DSP Àyánládé Ọláyinka ó ní ní kété tí àwọn dá ọkọ̀ akérò kan ìyún Mazda aláwọ̀ funfun dúró, èyí tó jẹ́ pé Sanusi Hafiz Adédàmọ́lá ló wa ọkọ̀ ọ̀hún, ẹni tí ń gbé ìlú Owena tí ó sì ń lọ láti Ìbàdàn sí ìpínlẹ̀ Ondo. Ó ṣàlàyé pé níbi tí àwọn ti ń ṣe àyẹ̀wò ọkọ̀ ọ̀hún ni àwọn ti kẹ́fìn ọ̀kan lára àwọn èrò ọkọ̀ náà, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Kingsley Odò, tí àwọn sì bá ìbọn ìbílẹ̀ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ọta ìbọn. Lẹ́yìn náà ni wọ́n mú ọkùnrin ọ̀hún tí wọ́n sì gbé lọ sí gbọ̀ngàn wọn fún ìwádìí alágbára. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ó ṣàlàyé ọ̀rọ̀ náà, tí ó sì sọ wípé ní kété èyí tí àwọn gbé dé gbọ̀ngàn wọn, ìyún CP Abimbola Ayọ̀dèjì Olúgbẹ̀ngà ó ní ni àwọn ti taari ọ̀rọ̀ ọ̀hún lọ sí ẹ̀ka èyí tó rí sí ìwà ọ̀daràn fún ìwádìí ọ̀rin kìnìwín lójúnà láti ṣe òfin tó tó àwọn ọ̀daràn tó kù títí táwọn yóò fi parí ìwádìí ọ̀hún.

Àwọn ìgbìmọ̀ èyí tó ń rí sí ìpolongo ìdìbò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú ADC, African Democratic Congress, òní wọ́n ti ṣàlàyé pé àwọn yóò máa kéde àwọn mìíràn èyí tí ó mọ ṣiṣẹ́ pẹ̀lú àwọn ìgbìmọ̀ ọ̀hún bí iṣẹ́ ọ̀hún bí ó bá ti ṣe ń fẹnu sí ṣáájú ìdìbò ọdún 2027. Àwọn ìgbìmọ̀ ìpolongo ọ̀hún ó ni wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde lónìí òde yìí láti pàṣẹ ẹni tí ó jẹ́ olùdarí ìyún ẹka ti ìbánisọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ ọ̀hún ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Frank Saibo lẹ́yìn èyí tí wọ́n ti kọ́kọ́ fi orúkọ àwọn tí ó mọ̀ ṣiṣẹ́ fún ìpolongo ọ̀hún léde. Saibo ó ni ló jẹ́ wípé ó ṣàlàyé wípé àwọn orúkọ èyí tí àwọn fi léde ọ̀hún fún ẹ̀ka ìpolongo ètò ìdìbò òní ó jẹ́ wípé òní ó wà ní abala àwọn tí wọ́n mọ̀ rí sí iṣẹ́ kànrìnkànrìn bí ètò ìpolongo ọ̀hún bó bá ti ń tẹ̀síwájú. Ó ṣàlàyé wípé ẹni tí í ṣe Atiku Abubakar òní ó ti jẹ́ ẹnìkan èyí tó ti ṣetán láti fi ara rẹ̀ jìn èyí tí ó sì ti jẹ́ wípé láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún ó ní àwọn tí ń ṣe àtìlẹyìn fún èyí tí ó sì jẹ́ wípé ó ní àwọn ipa rere èyí tí yóò mọ kó nínú ètò ìdìbò ọdún èyí tó ń bọ̀. Àwọn tí wọ́n wà ní ẹ̀ka ìpolongo ọ̀hún ó ní wọ́n ti wá ṣàlàyé wípé àwọn ni wọ́n mọ kàn sí àwọn ọmọ ẹgbẹ́ àwọn tí wọ́n ní òye ìyún tí wọ́n ti jẹ́ bí adarí ẹgbẹ́ àwọn ọ̀jọ̀gbọ́n pẹ̀lú àwọn ọmọdé àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó jẹ́ wípé àwọn náà nífẹ̀ẹ́ láti kópa nínú iṣẹ́ ìpolongo ọ̀hún.

ní rí jù báyìí lọ nínú ìròyìn ilẹ̀ wa tá a mú wá fún yín lálẹ́ tòní. Àmọ́ ká tó máa lọ ẹ̀dọ́ àwọn kókó amẹ́nubà lẹ́ẹ̀kan sí i. Ìjọba orílẹ̀-èdè yìí, ìyún orílẹ̀-èdè Nàìjíríà ti gùnlé ìbáṣepọ̀ alágbára pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà lójúnà láti mú kí ẹ̀ka ìwakùsà rúgọgọ sí i. Olórí ọmọ ogun ojú omi lórílẹ̀-èdè yìí, ó ni ó ti rọ àwọn ọmọ ogun láti yẹra fún ọ̀rọ̀ òṣèlú ṣíṣe àti kí wọ́n mọ́ sì ṣe kópa nínú ọ̀rọ̀ ètò ìdìbò tó ń ti ẹgbẹ́ òṣèlú kankan lójúnà bí ètò ìdìbò ọdún 2027 ṣe ń kanlẹ̀kùn kankan láti mọ́ ṣe ta ẹ̀rẹ̀ sí aṣọ àlá wọn kí wọ́n sì máa ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí akọ́ṣẹmọṣẹ́. Nínú ìròyìn ọ̀hún, òun náà láti tún mú wá fún yín pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ gbígbin àwọn igi èyí tó tó 1,000+ láti rọ́pò àwọn igi kan èyí tó bàjẹ́ nígbà tí wọ́n ń ṣe iṣẹ́ àtúnṣe sí àwọn òpó àti iná mọ̀nàmọ́ná. Ìyún ní ẹ̀ka ohun ìmúṣagbára. Túndé Olówù òun ni ó ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún. Kúnlé Olówù òun ni ó ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún. Olúgbèmígà Ọmọ́tọ̀ṣọ́ òun ni ó mú ìròyìn ọ̀hún wá ṣe tìgbọ̀ yín. Ẹ lè darapọ̀ mọ́ wa lójú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa. Ẹ lè kàn sí wa lójú òpó ti ayélujára ìyún West Radio 893. Bákan náà, ẹ lè fẹ́ràn wa lórí àtẹ ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook. Ojúpọ̀nà tẹ́ fi kàn sí wa òun náà ni West Radio 893 FM fan page. Bákan náà ni ẹ lè gbọ́ wa tẹ̀síwájú lórí òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ìyún ti website. Ojúpọ̀nà tẹ́ fi kàn sí wa ni www.westradio893.com. Bákan náà ni ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí àwọn ẹ̀rọ nọ́mbà yìí tàbí kí ẹ pè wá fún àwọn ìṣẹ̀lẹ̀ èyí tó bá ṣojú yín. Nọ́mbà tẹ́ pè wá sí òun náà ni 0916-893-2000. A ò ní rí jù báyìí lọ lórí ìròyìn ìpínlẹ̀ ìròyìn orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, oorun ayọ̀ láó sùn.